0: la mọ sọ fún àtẹni ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ
1: ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀
0: lọ bá kàn nílé ayé ó ṣe gbogbo nǹkan tó kù lóyún ọgbà fi símọ́
1: ọmọ
0: nǹkan kan mọ́ nìyẹn ẹ wo náà ẹ̀ka ta parọ́ tàn án jẹ inú ìwé wà sáàjì gan
1: ó dùn ní yéye
0: ó wà sáàjì gidi gan mo ń gbé gbogbo àwọn ìjọba ìpínlẹ̀ ní ìjọba àpapọ̀ ìjọba òkè gbogbo ẹni mo ń bẹ̀ wọ́n láàárọ̀ yìí kó jọ torí ọlọ́run kó má fi kínní ìṣòṣèlú mọ́ ẹ wo ní ìsìn wọ́n ṣẹ̀ṣẹ̀ rẹ́yìn ọ̀wá láti ìjọba àpapọ̀
1: látàbújá
0: látàbújá kí ló dé a ní sójà a ní àwọn air force a ní àbọ̀ ara làbòlú civil defence àwọn olóka náà tún wà níbẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ mélòó ni gbogbo àwọn pípù yìí mélòó gbogbo ara wọn níwájú gọ́ọ̀mẹ̀ntì lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tún ní ọ̀bọ̀ gọ́ọ̀mẹ̀ntì ló kàn kí la fi ń ṣeré bí orí ẹkùn yìí
1: ìjọba
0: ọmọ májẹ̀ ń tọ̀ yìí jẹ́ bó fọlọ́run ṣe lẹ́yìn kí gbogbo bàbá tinubu tó bá dìbò ọ́dà rẹ̀ by 24 hours àwọn bẹ́ẹ̀ àwọn ọmọ yìí ọlọ́run wọn máa rí wọn ọlọ́run àtẹ̀yìn tó bá mí ìyẹn gidi gbé sẹ́ a ní àwọn ọmọ yìí ẹ̀kí ọkọ̀ wọn jáde fẹ́ mo fẹ́ rí wọn àìṣẹ́ tọ̀rọ̀ wọn máa ṣe bẹ́ẹ̀ mo sọ fún yín àìtàlù kí ló ń jẹ́ kinní kan níwájú ọmọ kinní kan gọ́ọ̀mẹ̀ntì máa lágbára gidi máa ní ṣàṣẹ wà ní ìlú tẹ́nìkan máa ṣe kinní kan dáwà nípa lọ́wọ́ àríkọ́ mu jáde
1: wọ́n sì wà jáde
0: báwọn ọmọ ẹgbẹ́ kánú wá síbà ẹgbẹ́ ọlọ́run yọ ọdẹ ìgbòho tó ń lágbára gbára gọ́ọ̀mẹ̀ntì ṣe é fojú dì àwọn là ń bẹ̀ láàárọ̀ yìí à ń bẹ̀ wọ́n ni à ń fi ọlọ́run bẹ̀ wọ́n kó jọ torí ọlọ́run kọ́ má pa àwọn ọmọ iṣẹ́ òṣèlú kọ́ bá gbà wọ́n jáde kọ́ jọ torí ọlọ́run a ní agbára kankan yàtọ̀ ká bẹ̀ wọ́n à ń bẹ̀ wọ́n láàárọ̀ ni o new month wa wà yìí o
1: oṣù tuntun
0: oṣù tuntun la bọ́ sí ẹrù bàtọ́ ti kó àwọn ọmọ ẹ̀ ọmọ kékèké tó o bá gbé orí ahun àtọ́ bá ráwọn ọmọ ibi tó kọ́ àwọn ọmọ ẹ̀ sí àánú àṣẹ wọn ẹ jọ mo bẹ̀ wọ́n ni àti dọ́ba àpapọ̀ àti tìpínlẹ̀ àti tìbílẹ̀ kọ́jọ kọ́ parapọ̀ kọ́ fọwọ́sowọ́pọ̀ kọ́ kó àwọn èèyàn jáde ẹ ṣe ètò olórí àti tiwé ọmọ ni èmi
2: lápọ̀lọpọ̀ nígbà tá a tẹ̀ sọ pé ara tán fi wọ́n dà ṣebí yìí tí wọ́n yà sí
1: fọ́nrán
2: larí ṣàmọ́rú ara míì tí wọ́n fi wọ́n dá jíjẹ mímu wọn gọ́ńkọ́.
1: ó náà ń bèrè pé ṣé wọn à jẹun láti jọ yẹn
2: ó jẹ́ pé níṣe lọ́kọ́ máa ń ṣàn sí inú igbó gan ibi tí kìí ṣe léèyàn tó máa máa ṣe kinní báwo ló ṣe fẹ́ ṣe ṣe ti understand so gbogbo àwọn kinní yìí kọ́ jọ gẹ́gẹ́ bí bàbá yìí ti ṣe bàbá yẹn ti ṣe sọ torí pé nígbà táwọn èèyàn ń dìbò fún yín ṣérú àwọn èèyàn bẹ́ẹ̀ ló wáyẹ kí wọ́n máa máa dágun láà kínní kẹ́ máa lé àfin káwọn ká máa ní wọ́n fi ń ṣe òṣèlú ni bẹ́ẹ̀ ni
1: bí wọ́n ṣe sọ yẹn pé kí ààrẹ bá sọ̀rọ̀
2: bẹ́ẹ̀ ni
1: kí wàá ni wọ́n wá ń ṣe
2: tiwọn agbára wà lọ́wọ́ ìjọba ká má tẹ̀ẹ́tì sọ ìjọba àpapọ̀ agbára wà
3: èlò ni allocation tó ṣe fún security military lọ́dún more than 6 trillion.
1: sọ́dẹ̀ ń ra gbogbo àwọn tó yẹ kán ra.
2: ìyẹn ni káwá ìyẹn ni ká bèrè lọ́wọ́ wọn
3: bí wọn ra ìyẹn kọ́ ni
2: bẹ́ẹ̀ pàwọ́ ò lè mọ̀.
1: wọ́n allocation pé ọ̀tọ̀ ni allocation.
3: budget tó wà
2: níbẹ̀ budget iye tó wà níbẹ̀
1: bẹ́ẹ̀ ni iye báyìí la allocate fún yín.
3: bóyá wọ́n release owó
2: kọ́rọ̀ ètò àbò fún
3: owó àbọ̀n
2: release owó
3: ìyẹn ọ̀sẹ̀ tó mọ̀ yẹn bí wọ́n dẹ̀ lọ rà
2: bí wọn dẹ ra
1: ọdún wo la ń gbọ́ròyìn pé àwọn missing gun láwọn iléeṣẹ́ elétò ààbò wa kọ̀ọ̀kan wọn kàyé ìbọn tó wà missing nígbà tí wọn release ẹ̀ ń dọ́nà lọ́mú ni àdúrú ìbọn ìlú ti wà missing ní nàìjíríà ẹ̀.
3: àwọn ìbọn yẹn fò wọn wúyẹ wọn wúyẹ wọn wúyẹ
2: a ní ìdí láti mọ nǹkan tá à ń ṣe lórílẹèdè
3: tó ń bá set drones gbogbo igbó yẹn wọn á rí wọn technology ti wà àwọn explosive ones pé tó bá jù síbẹ̀ wọ́n máa sùn lọ.
1: wọ́n á sùn lọ.
3: wọ́n máa sùn lọ. technology ju ok báwọn ni us lè wọnú iran kọ́ndẹ̀ save èèyàn tó ti abduct tó ti hide under bunker báwọn ni us wọ nàìjíríà tó wá save èèyàn méjì within 24 hours.

0: ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún ìtẹ̀síwájú lọ́pá ìṣẹ́gun ìkànnì kànga agbọ́mọgbẹ́ wẹ́sùdẹ̀ 89.3 FM olúyọ̀lẹ̀ estate ńlẹ̀ ìbàdàn náà lẹ láǹfààní àti wàyí ta ti ń dàbí ẹ̀dùn tí à ń rọ̀ bí owó àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ òun ló ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ mí ẹ̀ ká àtẹ̀jíṣẹ́ Sulaiman Sherif tán lẹ́ẹ̀kan wọ́n pe after 14 days ààrẹ tinubu deploy 1000 forest guard and tactical rescue team to your school abductions mo sọ wípé wọn deploy wọn wá wọn sì fẹ́ recruit
1: wọ́n
0: sì fẹ́ recruit ni wọ́n ni which saying security outfit discloses our rescue plan to the public that announcement would help those bandits to relocate to another state Mr. President should prioritize good governance and put politics aside there must be synergy between the state government and federal government to rescue the abductees state government and federal government or your state ati federal government
1: synergy because
0: showa
1: no
0: but one better create still by si,
1: distraction on the forest guard
0: okay
1: the real security details
0: yeah.
1: will never be in public
0: some fair low like to rescue one
1: will never be in public
0: show what they need sanwo
1: emi o mo yen
0: show ye kan sanwo
1: emi o mo yen
0: show ye kan sanwo de kan down
1: temi sha ni outcome ni after e ko awon omo
2: a fe ri won laaye be
0: se eh nigba ti a nso le kan lara won ti won pe won je ko ya pe ti a ba so pa awon to wa nugun yen je 20 abi 30 abi 50 ti won ko eyan 40 because àwọn tí wọ́n kó gan is almost 50 no over
1: 42
0: ṣáwọn student gan 42
2: gbogbo wọn gbogbo àti àwọn
1: olùtajà mẹ́fà
0: okay àwọn tó wà ń bẹ̀ so definitely àwọn tó wà tó capture wọn gan wọn lè less than be 30 or 40 ká sọ pé bi 30 or 40 dádì ta ló béèrè lẹ́ẹ̀kan pé ṣé gbogbo sójà nàìjíríà náà
2: se
0: won aju ye yen lo soja oyo state la san gan ki soro 200
1: se mo military barrack to wa oyo state
0: ka to po lodo gbo lo sojo kan to menti ka to lo si
1: mokola so ton ba si gan yen lasan gan
0: ton ba si awon yen
1: won nu gbo lo
0: ka to wa fa won lopa digboluja kun
1: ba lo se mo pe awon pe awon mi nbo wa attack awon
0: pe la motekun
1: ka to wa ni awon iru ejo ati iru oka bi iru
0: iru ekun ni won pe
3: hello
0: eka rosa ismail omo ile ile ko
3: oniki olohun mo danu oniki ti ohun ni
0: ismail omo ile ile lati gbeda tuba
3: pa le ale oro igi joba pe ka mo bu joba a si ni se pe
0: tori
3: pe kini ohun wa osoro damo a si ti wa lenu
0: iteredo
3: yi o ti pe eri bi mo se ni bi en bi ohun to na e ka da get ohun mi ran
0: olohun lo pe ori be
3: oloye ismail o bele yele loruko ti temi o mo pe lati opopona muslim e gbeda ni o ni laadi akoko na ibere ti mo fe bere kini ituma NIN ni wa tan ni kalu o ma se kini ituma BVN ni wa tan ni kalu o se kini ituma national ID card tan ni ka mo kalu mo Nigeria kalu ni kalu o se gbogbo tí ń ṣẹlẹ̀ yìí fún mọ̀ pé ní tó ń jáde ní pépà lẹ́yìn oníròyìn ń kà fún wa
0: bóun
3: ni àwọn ìyẹn ti ń sọ sídìí tí àwọn pépà ti ń rí gbé sínú pépà àkọ́kọ́ nìyẹn kí làjọ ṣe ọmọ ogun orí ilẹ̀ àti ọmọ ogun orí òfurufú kí làjọ ṣe wọn tí gbogbo àwọn tí àwọn ọmọ nàìjíríà náà ní iṣẹ́ order country ló ń tó ń kó àwọn ọmọ wa náà ń pa wá ń pakópa yìí ọmọ nàìjíríà náà làwọn náà táwọn wá rí nǹkan kan tán lè fi detect ibi tí àwọn ẹni yìí wà kódà kó jẹ́ pé ní pípa gan kọ́kọ́ ń síwájú pé kí wọ́n bá wọ́n bá àwọn ọmọ wa ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn táwọn wá rí nǹkan kan tán lè fi káàpù wọn mọ́ra kí ló dé tí government ń ṣe báyìí gómìnà ṣèyí mákindé tí bí bárí àti yọrí eléyìí ṣe gbogbo tẹ́ẹ̀ ti ń ṣe bọ̀ failure ni o bọ́ President Bola Ahmed Tinubu tẹ́ ẹ̀ bá rí àṣeyọrí eléyìí ṣe gbogbo tẹ́ ẹ̀ ti ń ṣe bọ̀ fílíọ̀n ni o. Olóyè ìsìnmẹ́lì ọmọ ẹlẹ́yẹlé lórúkọ ti tèmi o.
0: Ẹ ṣeun sá.
1: Kí ni definition àṣeyọrí?
0: Ẹ wo tún definition?
1: Wọ́n pé wọ́n sanwó. Àbí pé wọ́n kọ́ ọmọ jáde. Àbí pé àwọn
0: kókó ni pé kan ti kọ́ ọmọ yẹn jáde. One way or the other.
1: Ṣé wọ́n dí pẹ̀lú wọn? Ká ní pé kọ́ kọ́ ọmọ jáde ṣé yẹn ò le fún ìjọba? Èlò fẹ́ bèrè sí ìjọba tí a gbà ìjọba òníkà. But ṣé àárọ̀ wọn lágbára sí ni àbí à ń dẹ́kun ìwà bàjẹ́?
0: Ta bá fún wọn lówó àbí?
1: Taba no ká wò sọ́tún ni.
0: Ok.
1: Tó bá fẹ́ solve problem.
0: Ẹ jẹ́ kọ́kọ́
1: àkọ́kọ́. Ìṣòro yìí nígbà tí láàrin military do not many generals tó ti kú lọ́dún yìí lásán.
0: Recently ni wọ́n tún pé wọ́n pa retired kíní kan
1: àtìyàwó ẹ̀ tán
0: abductor
1: tọ́jú wọn gbé tán waste wọn. So nísìnyí láàrin ọdún ṣe mọ́ ayé general tó ti waste láàrin ọdún yìí general tó ń fẹ́ẹ̀sì kíní lọ́wọ́ tó wà secured kọ́ tó wí pẹ́ nísìnyí wọ́n ti mọ ibi tán wà ta àwọn ní.
2: Agbódegbà
1: láàrin ìfún nínú
2: military.
0: Dekin Dan, wọ́n bèrè ń pa NIN BVN ṣó ní ṣe pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ ṣá cash làwọn pípò ń gbà.
1: Cash ló ń gbà àbí.
0: Àbí owó tí wọ́n ń ṣe fọ́nrán rẹ̀ tẹ́lẹ̀ mọ́ rí lórí.
1: But wọ́n ní phone number.
0: Irú fídíò tán fi jáde èmi rò pé
1: fóònù wọn. Fóònù tán fi ń pè wọ́n.
0: Fídíò tí wọ́n fi síta pẹ̀lú bá ṣe ń sọ. Fóònù àwọn ará bí àwọn tán jígbé ni wọ́n fi ń send video. According to
1: phone wọn.
0: So kì í ṣe ti wọn.
1: So ibi tán wà ní network inú wọ́n gba fóònù wọn á open ẹ̀ wọ́n á video wọ́n fi send ẹ̀. Ok fóònù ara bí ẹ̀ náà fi ń bá governor sọ̀rọ̀.
0: Wọ́n ti ṣá ti bá governor sọ̀rọ̀ wọ́n kàn láwọn fẹ́ wọ́n àti gbọ̀ngàn bí wọ́n ti bá governor sọ̀rọ̀.
2: Àwọn ni wọ́n ti ìròyìn ẹ mọ̀ pé wọ́n
0: ti wọ́n láwọn fẹ́ bá ìjọba sọ̀rọ̀.
2: Wọ́n ti wá so ọ̀tọ̀ ni tẹ́lẹ̀ gbogbo ọ̀sẹ̀ tó kọjá ló dàbí wọn ni wọn fẹ́ bá ìjọba
0: sọ̀rọ̀
2: àmọ́ lérò yìí ó dàbẹ ni pé wọn ti ń bá.
0: pẹ̀lú ìtí wúmà yẹn sọ sójọpọ̀ ti ń bá ìjọba sọ̀rọ̀ torí ìtí wúmà yẹn sọ ni pé wọn ti ń lo force.
2: Ìjọba ò lè dúró de ìjọba ò lè dúró wọn ni kí iṣẹ́ nígbà tí arábìnrin yẹn sọ pé ẹ dá wọn lóhùn pé ẹ máa lo force yẹn mọ́.
1: Ẹ dá wọn lóhùn.
2: So ìjọba di gẹ́gẹ́ bẹ ni pé ìjọba di gẹ́gẹ́ bẹ ni pé
0: ìwà ìwà ìwà
2: báwo làwọn ṣe bóyá nǹkan tó ń bèrè
0: báwo làwọn ṣe máa bọ́rọ̀ sí wọn lẹ́wọ̀n
2: bẹ́ẹ̀ kẹ̀lé lóòótọ́ kò yẹ kì í ṣe tí wọ́n ni wọ́n ma níjọba máa gbọ́ àmọ́ gbogbo ọ̀nà tí ìjọba bá mọ̀ kí wọ́n tó bá wa ṣọ kó
0: tẹ̀lé
2: pé wọ́n bá wa gbé àwọn ọmọ yẹn àti
0: àwọn
4: olùkọ́ I'm not sure. Local government can no power no power. Pamosu. Who are you for? What is it? What?
0: Ah, it's very rich. What is wrong? Because local government can something like that. 0916893 1000. Okuja, you made it move along.
1: It's only one assumption.
0: Assumption.
1: But technically, the Jupiter command track one.
0: Whatever ibi tan ba di kan wa
1: ta deploy drone ati sorry drone ese jare drone ati aircraft
0: aircraft wa ti gomina lawon ra aircraft ati gomina lawon ra
1: so ibi tí wọ́n ti mọ̀ pé wọ́n lè wà ẹ máa rí wọn.
0: Wọ́n máa rí wọn.
1: Ẹ máa rí wọn kò sí bẹ́ẹ̀ fẹ́ rí.
0: Ta ló wà ń bẹ̀ ẹ káàárọ̀ sà.
5: Ẹ lọ ẹ káàárọ̀.
0: Ẹ kú ojúmọ́ sà ìjà ṣe pàápàá torí àsìkò.
5: A ti sọ sọ̀rọ̀ láti gbẹ̀dá.
0: Ẹ káàbọ̀ sà.
5: Ṣé ẹ rí lórí ọ̀rọ̀ lórí tìmí mi ò pé láìpẹ́ bígbà jẹ́ pé àwọn ìjọba wa bígbà tí wọ́n kàn kan wà. Because kò lè jọmọ ìjọba àbí òṣìṣẹ́ ìjọ lára wọn báyìí fẹ́ pé wọ́n máa kidnap fẹ́ pé wọ́n tí ì ní rí wọn within 24 hours láàrin 24 hours á ti rí wọn náà but èmi mọ̀ pé àwọn ìjọba ò tí ì ṣetán náà ni torí gbogbo kinní yìí a ní resources a ní gbogbo nǹkan tá a fi lè rí wọn but ó ṣe ní láàánú pé ìjọba pẹ̀lú security kò táwọn àwọn state government tí wọ́n tún ń gbà fẹ́ pé wọ́n lè ra sophisticated weapon ṣe ẹ kú rí bẹ́ẹ̀ fẹ́ pé wọn àwọn local security personnel wọn lè prosecute criminals ṣé ń gbà bá ṣe bá wá látòkè ẹni tí àwọn local security personnel tí wọ́n bá fi ẹ̀yìn bá ṣe bá wá látòkè kí wọ́n rí ìyẹ́sìn wọn kí ni àwọn state government fẹ́ ṣe wọn láṣẹ lórí wọn but structure gbogbo kí ló yẹ kí wọ́n rí form ẹ̀ gbogbo yẹ kí wọ́n rí form ẹ̀ fẹ́ pé state police á lè wà reality ni tí ò ṣe state police fẹ́ pé IGP ó tún máa control wọn state police ó yẹ pé àwọn state government wọn á lè láṣẹ lórí àwọn polisi mọ gbogbo tí wọn lè prosecute criminals tí ò ṣe tí o gbà kọ́ máa tọ́kàn sí rí jìrì tọ́kàn fọwọ́ tọ́kàn play politics with the life of the masses. Ẹ wẹ pé ètò ìjà rẹ fọ́nà ṣàánú àlórílẹ̀.
0: Ẹ ṣeun sir Mr. Aziz àjọ ṣe náà ni tí ó fi dá a nílè gba ìpè kankan mọ́ torí àsìkò wa ó ti kó wa ní papámọ́ra. Mr. Ṣéwọ́nládé púpọ̀ múrí àtẹ̀jíṣẹ́ yín lójú òpó ayélujára Facebook wọn ni ẹ káàárọ̀ ẹ̀kú ìròyìn àkú oṣù tuntun oṣù ayọ̀ ló máa jẹ́ fún wa láti gbàre mú ìbàdàn ẹ ṣeun púpọ̀. Oníyanṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tí bá wa fẹ́fẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú ọlá á pàdé ọ̀rọ̀ ètò ààbò yìí náà ni ọ̀rọ̀ ètò ààbò yìí state police yìí á wò ó tí àgbà olùdáyọ̀ bá ráàyè láàárọ̀ ọ̀la. Dikinda nísìn àwọn ń lo ògbómọ̀ṣọ́ láìpẹ́ àmọ́ àgbà olùdáyọ̀ olùsọ̀yà ká máa wò ó wọ́n lò àbí
2: ṣé lóòótọ́ ni
0: ẹ bá ń káwọn ará ilé ẹja mọ lọlé oníyanṣẹ ọlọbẹ ṣe dìgínà ìṣe ẹkọ àtótónu látàárọ
1: títí ìrọlẹ ìlànà bá parí aago mẹrin sí aago márùnún
0: lórí ètò ọrọ àgbẹ
1: tó
0: ó dà bọ
1: ẹja máa yọ ṣeun
0: ó dà ẹ ṣeun ọlàgbà olùsọyà
2: tó ẹ ṣeun lọpọlọpọ a tún máa nípàdé ayọ kí ẹyin ìjọba ẹjọ ẹ bá wa wá nǹkan ṣe sí gẹgẹ bá a ti ṣe ń tẹnu mọ ẹ sì yéé tàn wá mọ ẹ ṣeun yóò ju àṣẹ.
0: Nàìjíríà da yóò dùn gbogbo kan sí nígbà bá da àtọ́dọ̀ tá àtẹ̀yẹ àtàwọn àwọn ọ̀nífẹ́ ni kẹ́ni nínú àṣà wá ti lágbára lọ́wọ́ ìlédùmọ̀rẹ́ adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómi olóko tèmi jẹ́ nàìjíríà ó dùn tó bá dùn tán àtẹ̀yẹ àtàwọn alẹ́ẹ̀kan sí wọn ní fi wá ṣàwá tí ò lágbára lọ́wọ́ ìlédùmọ̀rẹ́ mo dágbére pé ó dìgbà.
6: Láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọgbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpè wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa.
7: Owó la mọ̀ a ò fi tiwa ṣe àìfọtẹ̀sílẹ̀ ni ò jáyé ogún ṣe bójú là ń wò a owó ti ṣe ṣe ọ̀rẹ́ òun lẹni ẹ̀tẹ́ ṣe ń dèrè àjíbọ̀.

0: nígbà tó ó mọ ṣe ó lóun òun ti wọ̀ ni kò ṣe lọ fọgbọ́n sọ fáwọn ọlọ́pàá kan wá àrẹ́sì ọmọ yẹn àbí kò mọ̀ pé láì sọmọ yẹn ń gbé ojú kan tí iṣẹ́ tó ń ṣe lọ ni òun ni ẹ lè rí haúsá kẹrin kan jiyàn gbé kẹ sọ pé inú sábó bẹ̀ inú sábó ni haúsá ń gbé haúsá yẹn gbé nùgbó àwọn náà lé àwọn haúsá yẹn náà lé wọn wá sí gbogbo bí yìí torí wọn lọ káwọn mọ oko wọn bẹ̀rẹ̀ sí pa wọn làwọn yẹn sáfò nílùú wọn lọ́ọ̀ tó ń sáwá sọ́dọ̀ wá ń bí yìí torí inú igbó làwọn ń gbé sódà gbogbo inú igbó tó wà káàkiri ilẹ̀ yorùbá báyìí ó yẹ kán lé wọn kó bẹ̀ káwọn náà máa wá gbé gbòòrò kán máa gbé àárín wá ń bí yìí nígbà tí wọ́n fi gbogbo ojú sọ tó yẹ pé wọ́n jiyàn gbé gbogbo inú igbó tó láti èkó dé màdúgùrí wọ́n mọ gbogbo ọ̀nà tán máa gbà gbogbo yẹn ló yẹ kíjọba dìṣọ́ gbogbo àwọn tó wà ní igbó wọn bẹ̀ yẹn káwọn náà máa wá gbé àárín àwọn èèyàn bí yìí haúsá yìí ṣe gbogbo irú nǹkan báyẹn náà àbẹ́jọ́ ọ̀lẹ́ gbọ́ pé àwọn jiyàn gbé níbi kan o àgọ́ àwọn haúsá náà ti lọ rí pé pọ́sibù gbogbo ìyìn táwùsá bá máa rìn kùkùn ọ̀nì ní ìkọjá inú sábò wọn lọ ń bẹ̀ yẹn ṣùgbọ́n àwọn onígbó àwọn náà dé tán yí àwọn fífún yẹn lẹ́nu tán bẹ̀rẹ̀ sí pa wọn tán bẹ̀rẹ̀ sí lé wọn wá sí sáìdì bí yìí táwọn náà bẹ̀rẹ̀ àwọn ọmọ ọlọ́mọ tó yẹ kán máa oko ní àwọn haúsá máa ń dá gbogbo ilẹ̀ wọn ti ta wọn tán lórí oko tí wọ́n dá ń bẹ̀ òun ló ń jẹ́ fi wọ́n ní gbogbo ẹ̀fín wọn ta fi ń pariwo báyìí nísìnyìí haúsá lómilẹ̀ wọ́n ti gba ilẹ̀ yẹn lọ́wọ́ wọn wọ́n ti lé wọn dànù wọn ò lè lọ sínú oko mọ́ wọn ò lè dáko mọ́ wọ́n sọ pé àwọn làwọn ní nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ sí yọ àwọn èèyàn lẹ́nu òun náà wọ́n ṣe tán ṣe dọ́dọ̀ wá ń bí yìí níbo ni wọ́n ti rí gan ẹwọ àwọn ọmọ tó wà lọ́wọ́ wọn ọmọ 10 years ọmọ 15 years kó máa gbébọn dání kó tún máa ṣú ẹ̀ lórí facebook ẹwọ oṣù tán ti kọ́ ọmọ yẹn sínú gbóńbẹ̀ yẹn ẹwọ ti ń lọ síbi oṣù kan ó ló ń lọ síbi 20 days nísìnyìí
1: àwọn ìjọba wo wọn orí nǹkan ṣe sí
0: security vote kan fún àwọn gọ́ọ̀nà níbo ni wọ́n mọ́ sí àti tó bá gbé local government kankan ló bá local government kankan nídìí tó bá ní security bí 5,000 tí wọ́n ní ìbọn lọ́wọ́ ṣé wọ́n lè wọ ibìkan lọ ohun tí àwọn gbọ́rọ̀ ìbọn tí ìbọn bẹ̀rẹ̀ sí dúṣẹ́ àwọn ọgbọ́n ò ní sá nígbà tó ti rí pé àwọn local government kò sí kankan tí kò sẹ́nì kankan tó máa halẹ̀ mọ́ wọn wọ́n kọ̀ wọ bẹ̀ philip wọ́n sì jáde wọ́n sì káwọn ọmọ yẹn lọ ṣé bọ́wọ́ sí owó local government yẹn tó yẹ pé àwọn local government tó tún inú igbó ṣé báwọn àwọn bàbá àwọn àgbàlagbà àwọn ọ̀dọ́ ìbílẹ̀ ṣé bí ìyànlọ́yẹ kan máa ná gbogbo security vote yẹn sí satellite drone kankan wà níbẹ̀ tó yẹ kán máa lò àwọn tó yẹ pé kámẹ́rà tó máa kámẹ́rà everybody wọ́n ti wo àwọn wa báyìí wọ́n ti lé wọn kúrò ní àwọn army ti lé wọn níbẹ̀ ọ̀dọ̀ wọn bí ni wọ́n ń sá wá ó yẹ kí àwọn ìjọba ó yẹ kán mọ nǹkan tó ń ṣe o tó yẹ kán mọ òye wà nínú pé láti bí tó ń lọ síbi oṣù kan nílùú kán máa rí nǹkan ṣe fún.
1: èpo oṣù kan bàbá wa 2 weeks ni o ọ̀sẹ̀ méjì.
0: Ọ̀sẹ̀ méjì àti oṣù kan iṣẹ́ ó yàtọ̀ síra wọn ni.
1: Kọ́lọ́yìn
0: lódìmọ̀ kókó kọ́ ọmọ ẹ̀yọ. Tó bá wá bíi 50,000 àwọn agbébọn ní gbogbo stéètì yìí Nàìjíríà yìí.
1: Wọ́n
0: jáde ní Niger kan jáde ní Kínní.
1: Tó
0: bá bọ inú igbó yẹn gbogbo plane tí wọ́n rà tí wọ́n fi ń ṣe nǹkan kan níbo ni wọ́n kà wọ́n plane yẹn sí. Tó ní kámẹ́rà nínú tó ṣe gbogbo ẹ̀ nínú. Ṣèbí ní private America méjì ni wọ́n mú àwọn ọmọ bọ́ṣẹ́ máa mú wọn. Nígbà tó bá fi wọn pẹ̀lú oògùn oorun gbogbo wọn máa sùn kalẹ̀ síbẹ̀. Tó máa fi wọlé sí wọn lára tán máa fi kó àwọn yẹn kó ń bẹ̀ yẹn tán máa fi lọ. Ṣùgbọ́n kí wa tá à ń sọ̀rọ̀ láti àmọ́ yẹn wà ní igbó ń bẹ̀ yẹn òjò ń pa wọn òòrùn ń pa wọn. Kò sí ìkankan tí ìjọba ṣe fún ebi ń pa wọn mọ́nú ibẹ̀ yẹn. Gbogbo wa sì dákẹ́. Àwọn ẹlẹ́sìn wọn náà wọn ò rí nǹkan ṣe sí wọn ni a máa gbàdúrà. Ṣé àdúrà ló níṣẹ́ ká gbégbèsẹ̀? Iṣẹ́ ká gbégbèsẹ̀ kan ró gbogbo àwọn local government tó wà nínú igbó yẹn kan ró wọn lágbára. Àwọn ọ̀dọ́ tó yẹ pé kinní kan tó kún pé ẹ̀kọ́ wá ikú kan wá ìbọn gidi fún wọn. Kán máa gbogbo ẹ̀rù ìwé àdúgbà kan táwọn ẹni tó fẹ́ jiyàn gbé tó bá yìnbọn tó náà bá dúró pọ̀ lẹ́nu ìwé à ṣóògùn ò ní sá lọ ni. Ogún ti wọlé Yorùbá náà kọ̀lé máa kú ọ̀tàn ara wa jẹ pé kinní kan. Ìgbésẹ̀ ni ká gbé gbogbo local government ọkọ̀. Tó jẹ́ pé kámẹ́rà máa wà lẹ́nu ìwé à gbogbo pọ̀ pọ̀ sí yẹn gbogbo àwọn ilé.

0: ìbílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dà kiri tí wọ́n ń pọn yìí? West Radio 89.

0: Ẹ̀ka san o, wọ́n yìí ni àkójọpọ̀ ìròyìn àgbáyé Túndé Sétì gbọ́ yín lọ́sàn-án tòní láti ìkànnì kànga gbọ́n mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn. Adé Dàmọ́lá, olóyèdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní a bẹ̀rẹ̀ ìyanṣẹ́ lóde aláìní gbèdéke lórí jíjẹ́ àwọn akẹgbẹ́ wọn àti àwọn akẹ́kọ̀ọ́ gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ òṣìṣẹ́ kọ owó mi o 1,100,000 náírà gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́, eléyìí tó kéré jùlọ. Ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ Nàìjíríà ló ti lago ìkìlọ̀ lórí ìgbésẹ̀ mímọ̀ ṣe àkálẹ̀ àwọn òṣìṣẹ́ elétò àbọ̀ ọlọ́pàá lẹ́nu iṣẹ́. Àwọn ọmọ ológun nílẹ̀ Ìsírẹ́lì ṣàlàyé wípé àwọn ọmọ ológun wà nínú àwọn tí wọ́n ṣekú pa ní apá gúúsù Lebanon níbi tí ìjà kó akátá kan tó ti gbé wáyé. Ilẹ̀ Iran ló wọ ògilé àdéhùn pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà láìsí ìdáàbòbò lórí àwọn kan tó ní ṣe pẹ̀lú àwọn ẹ̀tọ́ orílẹ̀-èdè ọ̀hún. Ìbúgbàmù alágbára kan ni ó pa ẹgbẹẹgbẹ̀rún àwọn èèyàn kan eléyìí tí ń bẹ lábúlé Myanmar ní ilẹ̀ ti Lebanon. Nínú ìròyìn, eré ìdárayá àjọ FIFA ṣetán láti wọ́gilé bí àwọn agbábọ́ọ̀lù ṣe máa ń ní ìjíròrò pẹ̀lú àwọn akọ́nimọ̀ọ́gbá wọn lásìkò tí wọ́n bá ń ṣe ìtọ́jú fún amúlé tó bá fara ṣẹṣẹ. Eléyìí tí wọ́n pe wọn ní ìmọ̀kò yóò bẹ̀rẹ̀ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún 2026. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ àwọn olùkọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ni a ti pàṣẹ fún gbogbo àwọn ilé ẹ̀kọ́ pàápàá jùlọ àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti kúrò lẹ́nu iṣẹ́ bẹ̀rẹ̀ láti òní ti ṣọjọ́ kínní oṣù kẹfà ọdún 2026 títí di ìgbà tí wọn yóò tó máa tẹnu ọ̀rọ̀ bodò lórí ìyanṣẹ́lódì lásìkò yìí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde iléètò wa látọwọ́ ìdarí ẹgbẹ́ náà, wọn ni ìyanṣẹ́lódì náà ló wà nínú ètò ìfẹ̀hónúhàn tako bí wọn ti ṣe ń jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ eléyìí tí wọn ni a jùgbé èyí tí ìgbésẹ̀ àti dóòlà àti láti mú wọn padà sílé sì ń lọ lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà ti ṣe ṣe àlàyé látàrí bí wọn kò tí mọ ibi tí ọ̀rọ̀ náà yóò yọjú sí lásìkò tá a wà yìí. Ìgbésẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí òní pé ó ní ṣe pẹ̀lú bí àwọn ajínigbé bí wọ́n ṣe kó àwọn akẹ́kọ̀ọ́ kan gbé eléyìí tí ó sì dá ìbẹ̀rù bojo sílẹ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ èyí tó tutù da omi tútù sí àwọn òbí àti àwọn alágbàtọ́ lọ́kàn nípa ríran àwọn ọmọ wọn lọ sí ilé ẹ̀kọ́ látàrí ètò ààbò tó ń jó àjò lọ sọ́nà ẹ̀yìn káàkiri àwọn ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n pe ìgbésẹ̀ yìí òun ló ti wá tẹ̀lé bí ààrẹ Bola Ahmed Tinubu bí ó ṣe fi ètò àṣẹ ìgbani ṣíṣe àwọn ọdẹ aṣojú ẹgbẹ̀rún kan múlẹ̀ lánàá láti lè dóòlà àwọn akẹ́kọ̀ọ́ yìí àti àwọn olùkọ́ wọn. Ẹ̀wẹ̀ nínú àtẹ̀jáde tó wá látọwọ́ alága ẹgbẹ́ NUT ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Comrade Hasan Fatai, ẹgbẹ́ NUT ṣàlàyé pé ìyanṣẹ́lódì náà òun ló wà láti fi iṣẹ́ sílẹ̀ ná lásìkò tá a wà yìí láti jẹ́ kí ìjọba ó ṣe ìgbésẹ̀ tó tó àti eléyìí tó yẹ láti dáàbò bo àwọn èèyàn wọ̀nyí àti láti gba àwọn tí ń bẹ lọ́wọ́ àwọn ajínigbé là lẹ́yẹ ọ̀sọ́ka. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà NLC òní àti iṣẹ́ tí wọ́n sì ti kọ àbá owó oṣù òṣìṣẹ́ tó kéré ju 1,100,000 náírà eléyìí tí ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀-èdè Nàìjíríà ń tẹnumọ́ gẹ́gẹ́ bí owó eléyìí tí wọ́n pe wọ́n ń gbìyànjú àti ṣe àgbékalẹ̀ rẹ̀ èyí táwọn sì kọ̀ wípé owó ọ̀hún ni kò jámọ́ kankan lábẹ́ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n pe wọ́n ni kò san mọ́nà lásìkò yìí bí àwọn ṣe ń ní ìrètí àti máa gba bíi 1,000,000 náírà gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ eléyìí tó kéré jùlọ. Ẹniṣíṣẹ́ agbẹnusọ NLC Benson Hooper ṣàlàyé ọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníròyìn lana ode nigba to si nsoro lori oro to jade lati enju se alagbe NGF ati gomina ipinle Kwara Abdulrahman Abdulrazak en to je ko dimo bi awon gomina oni won se agbeyewo lati wo bi awon osise ye bi won se ma gba owo to nlo bi egberun lona 100 naira Abdulrazak nigba to nsoro lasiko ti en se abewo eyun ti enu odun se are Bola Ahmed Tinubu ni ilu Eko oni awon gomina ni o ti ngbera ti o ti ngbimo po lati soro papo pelu ijoba papo ati egbe osise lati le fenu oro ko lori igbaye gbadun awon osise lorilede wa Nigeria oga agba olopa lorilede Nigeria ola tunji diso oni pe o ti lagu ego ikilo se ti awon ti a pe won ma nfi ero ayelojara se ise se ati awon olosamulu ero ayelojara to fi ma awon ara ilo lati yago kuro ninu iwa ati mimo se eto akale ati pinpin awon foran to ni se pelu awon osise agbofinro nigba to n lagu ikilo iru awon igbese ye on lo le se akoba tabi mo edun arun lede ba ika eto abo e ti o si tun mu ki ise osu awon osise leto abo olopa nile ye oga agba olopa soro ninu oro re ninu bi to ti kan minu lori awon to sakawe gege bi awon kan ti ko te olorun to eleyi to ni se pelu mimo se akale awon agbofinro lenu ise ati awon ipa eleyi ti ko to ati bi awon eyan se nlo won lawon ori ero ayelujara nigba to nsoro nibi ijiroro kan pelu awon tejo oniroyin nilo abuja lana ode yi disu salaye wipe bi akoyawo se se pataki ope ile ise olopa lo wa ni ifarajin si awon to to ati ile eto ye to si je ko di mo pe bibu owo fun awon nkan eto omoniyan ati mimo seun to to lawujo oni pe o je ohun to se pataki si igbaye gbadun awon to je ose agbofinro na nile okere ile ise omo ologun nile Israel lo ti lago ikilo to si ti kede sita wipe okan ninu awon omo ologun won ni o ti gba emi re lana nibi ijapo akata kan to waye ni apa gusu Lebanon nigbati won pe o si mu nka awon ti o je omo ologun ile Israel to ti de mimi lati ibere pepe osu keto odun ta waye si 36 lasiko ye ile ise omo ologun salaye ninu atejade ile ti won fi sita latowo en ti se okan ninu awon osise won Adam Savati en ti je ni ogun odun oni pe won ni o jade laye ni isele na to waye ni apa gusu Lebanon won pe awon to salaye lati le ise omo ologun ile Israel salaye wipe awon agbofin omo ologun na oni won pe won pa ninu ikolu kan latoju opo latoju ofurufu eleyi to sele nile Esbola en ti se asaju eto idunadura fun ile Iran lo ti salaye lana wipe ile Tehran won ni won ko ni fenuko pelu adehun kadehun pelu ile America ayafe ti an ba se eto idaabobo awon kan to je eto ile Iran ati awon orilede re bi iroyin ti n se afihan re wipe ile Washington won ni pe o ti se ifiranse awon eto aba alalafia ile eto le lati se atileyin fun ile Iran won pe iyipada n lo ti de bayi eto aba na eleyi to le se akoba tabi idaduro fun adehun eleyi ti apiyan won reti po ye ko tenubodo ele ti o fi opin si wahala ati lasigbo laarin aregbogbo ila orun orilede agbaye ele ti o si tun faye gba sisi awon ojuna ele ti a mo pe po n gba wole yan Strait of Hormuz leyin opo ose ijiroro ele ti o wa ki a le mu ki ojuto ati ki alaafia o pada si awon agbegbe toro na kan o kere tan eyan 14 ni 50 ni pe o ti gbe mimi ti ogoro awon eyan si se leyin ibugbam kan to waye ni abule kan to nbe ni agbegbe Myanmar labe eto isakoso awon agbesumomi eleyi ti pe awon oludola si salaye oro na fun awon niroyin lasiko ta waye won pe okan ninu awon osise oludola eyan contact ni abule Namkam ni ipinle Shan lo salaye pe ni to si enu ala ile China pe ko din ni awon omode mefa ati omo jojo lo kan eleyi ti a pin wa lára àwọn tán gbẹ̀mí mi ìṣẹ̀lẹ̀ ìbúgbàmọ̀ náà ni a pe ọba àwọn ilé tó ń lọ bí ìgbàjẹ́ ìyàn ní agbègbè kọ̀ǹtà àti àwọn ilé míì tó ń lọ bí ọgọ́rùn nítòsí abúlé kan tí a ń pè ní panlon wọ́n pe àwọn alákòóso ọmọlógún tilẹ̀ tang eléyìí tí a ń bẹ ní ìṣàkóso ni a pe wọ́n ni a ti jàjà kó akátá pẹ̀lú àwọn agbésùmọ̀mí eléyìí tí a pe wọ́n ni a ń ṣiṣẹ́ láàbẹ̀ eléyìí tó sì jẹ́ kó di mímọ̀ pé ìbúgbàmọ̀ náà wọ́n ni a pe a fi pamọ́ sínú yàrá ìkó nǹkan sí eléyìí tí a sì ń lò fáwọn nǹkan ìwakùsà eléyìí tí ìṣẹ̀lẹ̀ náà ti gbé ṣẹlẹ̀. Nínú ìròyìn eré ìdárayá àwọn agbábọ́ọ̀lù tí ọmọ ọmọ kópa níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026 òní a ti pa aláṣẹ fún báyìí pé kò ní sí ààyè fún ọ láti máa fi orí pápá ìṣeré sílẹ̀ láti lọ rí máa gba ìdarí tàbí ìkọ́ni látọwọ́ akọ́nimọ̀ọ́gbá nígbàtí amúlé tí ó bá ń gba ìtọ́jú fún àṣìṣe tàbí ìfarapa kan gẹ́gẹ́ bí alákòóso fọ́nrọ̀ ètò àwọn olùdarí ayò fàjọ fífà olóyè pẹlugi kòlínà bí ó ṣiṣẹ́ kéde ọ̀rọ̀ náà ìgbésẹ̀ náà ló wá láti wá gbo dẹ́kun àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àmúlò àsìkò fún ìtọ́jú àwọn amúlé eléyìí tí a pín ní àwọn ọ̀pọ̀ àwọn ikọ̀ náà máa ń sábà lò láti fi dá ètò ìfẹsẹ̀wọnsẹ̀ dúró tàbí máa fi gba ètò ìkọ́ni míì lásìkò tí ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó ń lọ lọ́wọ́ lábẹ́ ètò tuntun náà àwọn akọ́nimọ̀ọ́gbá wọn ni wọ́n pe wọ́n ṣe ètò ìdènà fáwọn agbábọ́ọ̀lù nípa kíkóra jọpọ̀ lásìkò tí wọ́n pe wọ́n ni bá wà lásìkò pẹ̀lú àwọn amúlé wọ̀nyí níbi tí a ti ń gba ìtọ́jú dípò bẹ́ẹ̀ àwọn agbábọ́ọ̀lù yìí wọn ni wọ́n pe wọ́n wà lórí pápá ìṣeré láti máa ṣe mọ́tótó àti eléyìí tó yẹ. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀hún láti máa fihàn pé ẹgbẹ́ àwọn olùkọ́ nílẹ̀ yìí NUT òní àti pa á láṣẹ fún gbogbo àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ girama àti alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fi iṣẹ́ sílẹ̀ lọ́wọ́ báyìí ná kúrò láwọn ilé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ láti òní tíṣe ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 2026. Bákan náà lẹgbẹ́ àwọn òṣìṣẹ́ òní àti sẹ́ àti kọ àbá owó tí a pín àti yà sọ́tọ̀ ti ṣe ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ tó kéré jù eléyìí tí àgbájọpọ̀ ẹgbẹ́ àwọn gómìnà dábàá rẹ̀ nígbà tí wọ́n sì ń tẹnumọ́ pé owó náà ò ní kò ká nkankan lábẹ́ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà lásìkò tá a wà yìí. Ilẹ̀ Ìsírẹ́lì làwọn ọmọlógún rẹ̀ ti kéde pé ọ̀kan náà ọmọlógún wọn ni a ti gba ẹ̀mí lẹ́nu rẹ̀ lónìí níbi ìjàkọ akátá kan tó wá ní apá gúúsù Lebanon èyí tó sì ń mú kí àwọn ọmọlógún tí a pín àti gbẹ̀mí mì láti oṣù kẹta sásìkò tá a wà yìí ti wọ 34. Olùdúnàdúrà fún ilẹ̀ Iran ló ti ṣàlàyé lánàá pé ilẹ̀ Tehran ni kò ní fẹnukò pẹ̀lú àdéhùn yòówù eléyìí tí ilẹ̀ Amẹ́ríkà bá gbé kalẹ̀ àyàfi tí a bá ṣètò ìdáàbòbò àwọn ẹ̀tọ́ tó jẹ́ ti àwọn ọmọ ilẹ̀ Iran gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe gbé jáde lásìkò yìí. Bákan náà la mọ àfòyín pé kò dín ní àwọn bíi 54 eléyìí tí a ti gbẹ́mìí mì tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn sì fara ṣẹ̀ṣẹ̀ yánnayànna níbi ìbúgbàmù kan tó wáyé ní abúlé kan ní apá Myanmar lábẹ́ ìṣàkóso àwọn agbésùmọ̀mí eléyìí tí àwọn olùdóòlà sì fi ìròyìn náà tí a fi léde. Nínú ìròyìn eré ìdárayá láti máa fòyìn pé àwọn agbábọ́ọ̀lù tí a máa kópa níbi ìfẹ́yẹ àgbáyé ọdún 2026 wọ́n ni ò ní sí ààyè fún láti máa lọ sí kúrò lórí pápá lọ rí máa gba ìtọ́ni tàbí ìkọ́ni látọ̀dọ̀ akọ́nimọ̀ọ́gbá nígbà tí amúlé kọ̀ọ̀kan bá ń gba ìtọ́jú fún ìfaraṣẹ̀ṣe lásìkò ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí wọn yóò máa gbà. Èyí lópin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọlọ́wà látọwọ́ Kúnlé Olówù. Ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú ọ̀pọ̀ ayélujára wa gbogbo pẹ̀lú at Wales Radio 893 nígbà tẹ́ lè fẹ́ràn tẹ́ sì tẹ̀lé wa lójú ọ̀pọ̀ ayélujára Facebook wa pẹ̀lú at Wales Radio 893 FM fan page. Bákan náà lè lè gbọ́ aṣọ iwájú sí i lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com nígbà tẹ́ lè fi àtẹ̀jíṣẹ́ tàbí ìpè ránṣẹ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM lórí ẹ̀rọ 0916893 2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹ̀ ní. Adé Dàmọ́lá olóòde lómùròyìn náà wá sí ti gbọ́ yín ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM Ọlọ́run yóò bùkún fún yín ẹ máa yáṣẹ́ o.
1: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM. níbẹ̀ gangan lẹ wà.
2: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, Kànga Agbẹ́mágbẹ́.

ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ka san ṣàlàfíà ni mo tún bá yín ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni ètò tí ọpọ́n súnkàn báyìí lórí ìkànnì kànga gbọmọgbẹ́ Wells Radio 89.3 FM ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ka san ni gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì tó ń fẹ́ dé lónìí

Ayo Emmanuel Ojo Oloko Temi ni ipinle Oyo o ni eto ti ati man fun gbogbo olugbe ipinle Oyo patapata eni ton showo ton ta ton ra tabi ati Olorun fun lanfani lati ma misinu misita ni ipinle Oyo lanfani lati le soro soke lati le fun sita nipa awon ohun to ba ku die ka to to je ohun ti o je ise ijoba tabi to je ise ilu ladugbo won e ti oloyinbo npe ni basic amenities e to ni ipinle Oyo lo fun gbogbo wa lanfani lati le soro soke nipa ohun to ba nsele ladugbo wa boya nipa eto abo boya gbogbo nkan patapata titi baje ona oserin gada ja ati be lo ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin ọjà bó ló ṣe ń lọ ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ohun program eléyìí gangan ìyẹn ètò yìí gangan ni à ń pè ní ohun aráàlú ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wá ń bí nítorí bí mo ṣe máa ń sọ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lórí ètò yìí ìlú Ìbàdàn tó jẹ́ olúìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́run fi ilẹ̀ yẹn ó fi jíǹkì wa ó pọ̀ dáadáa. Kato wa so pe gbogbo ipinle Oyo lapapo 33 di local government to wa nbi iyen fi han pe apo nbi ile na o se die itori na ti aba ki esara opolopo nkan ni o ma sele ti koni de ti ijoba opolopo nkan la ma la koja ti ijoba oni gbo npa ki n se pe a soro soke sugbon a so nibi to ye ka ti so ọ̀tọ̀ ni kéèyàn bọ́ sínú yàrá kó tilẹ̀kùn mọ́ra ẹ̀ ń bẹ́ kó máa pariwo ebi ń pa mí ọ̀tọ̀ ni kéèyàn bọ́ sí títì kó máa pariwo ẹ ṣàánú mi o ebi ń pa mí èwo ni ó ti rá láàánú tinú yàrá àbí títa. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gangan ni gbangba títì níbi tí ẹ ti kígbe sókè fún ìrànlọ́wọ́ ìjọba àbí kí ẹ pe àkíyèsí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sí àwọn kùdìẹ̀kudiẹ tó bá ń ṣẹlẹ̀ ní agbègbè tàbí ní àyíká yín. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹni àǹfààní láti máa wò mí ketekete ìyẹn ní ojú òpó Facebook wa báyìí facebook.com/wellsradio893 facebook.com/wellsradio893 FM fanpage lẹ́tì lọ máa wò wá wellsradio893 FM fanpage ìyẹn náà ni ẹ ti láǹfààní láti máa wò mí ìyẹn lórí ètò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí oríṣiríṣi ìwọ́de káàkiri káàkiri ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n a máa bò yín gbọ́ láìpẹ́ ìlẹ́ẹ̀kan sí ẹ̀ka àbọ̀ sórí ètò yìí máa ṣí ojú òpó sílẹ̀ láìpẹ́ láti lè bá wa sọ̀rọ̀ nípa bó ṣe ń lọ ní agbègbè wa.

Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tún jáde láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ìyẹn tí wọ́n fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn tí wọ́n fi ránṣẹ́ sí àwọn ìyẹn àwọn mọ̀lẹ́bí àwọn ọmọ tí àwọn ajínigbé yìí kó lọ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ náà ni wọ́n fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí mọ̀lẹ́bí Mr. Michael Oyedokun, ìkan nínú àwọn olùkọ́ tí àwọn ajínigbé yìí tí wọ́n dá ẹ̀mí ẹ̀ légbodò ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ààrẹ Bọ́lá Tinubu ṣe àkàwé, wọ́n dẹ̀ júwe pé nǹkan tó ṣẹlẹ̀ sí Mr. Michael Oyedokun yìí sacrifice ló jẹ́, ṣùgbọ́n kò ní jẹ́ nǹkan tí orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n gbà pé rárá. Wọ́n fi ọ̀rọ̀ náà ránṣẹ́ sí ẹni tó jẹ́ aya Mr. Michael Oyedokun, yẹn Mrs. Mary Oyedokun. Wọ́n fún wọn ní ọ̀rọ̀ ìbánikẹ́dùn yìí pé Ọlọ́run á dì wọ́n mú ní ìkóríta ti àwàí. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún fi ọ̀rọ̀ náà múlẹ̀ pé gbogbo nǹkan tó bá yẹ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe pátápátá pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àwọn méjèèjì ni wọ́n ó ṣe láti rí pé àwọn ọmọ yìí àti àwọn olùkọ́ wọn wọ́n padà wálé. Ṣùgbọ́n a lè sọ ọ̀rọ̀ ètò ààbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nípa pàjùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí, tá a ní sọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ìyẹn tí à ń pè ní State Police láìpẹ́ láìjìnà àbí bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni ọ̀rọ̀ jáde síta láti ẹnu gómìnà wa nípa pàjùlọ agbára tí àwọn ní lórí ètò ààbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Amúdẹ̀mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn oríṣiríṣi ìbéèrè la rí gbà pé kí ló tí gómìnà sọ pé àwọn ò ṣe kinní kan, àwọn ò ṣe kinní kan, nítorí pé Federal Police ìyẹn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe gómìnà ìpínlẹ̀ ló ń fún wọn ní àṣẹ tàbí gómìnà ìpínlẹ̀ ló ń pàṣẹ fún wọn. Àtòkè lọ́hùn-ún ohun tí gómìnà ń gbìyànjú láti ṣàlàyé nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ní ọjọ́ sí òun náà nìyẹn. Ṣùgbọ́n ẹ̀yin ní àmọ̀ràn kan tàbí ọ̀nà mìíràn tí a lè gbé kinní yìí gbà kó tó di pé ọ̀rọ̀ State Police ó di State Police? Nítorí pé a ti pẹ́ lẹ́nu ọ̀rọ̀ yìí, téèyàn bá dẹ̀ ti ń pẹ́ jù ń bẹ̀ àwọn nǹkan tí ò yẹ kọ́ bà léèyàn ni ó máa bà léèyàn ń bẹ̀. Àwọn náà ní àǹfààní láti lè gba ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lámọ̀ràn bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, nítorí pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni gbogbo wa jẹ́. Ẹ ṣe láǹfààní láti pè mí tàbí láti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí mi lójú òpó WhatsApp wa 0915 49 ní ọ̀nà mẹ́ta 893 0915 49 ní ọ̀nà mẹ́ta 893 ojú òpó WhatsApp wa nìyẹn. Lè fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sójú òpó WhatsApp yẹn. Ẹjẹ́ àjọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ètò ààbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nípa pàjùlọ orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe so mọ́ State Police. Ojúwo lẹ́yìn fi wo ní ìkóríta ta dé yìí? Àwọn míì fọwọ́ sí, bẹ́ẹ̀ làwọn míì ò fọwọ́ sí. Ṣẹ́yìn fọwọ́ sí State Police lọ́nà wo? Ẹ̀yin ò fọwọ́ sí lọ́nà wo? Ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ yìí.

0: Hello,
1: Eka
0: Sanwo.
1: Ezra.
0: Yes, sir, Eka Sanwo. Orúkọ yín àti bọ̀lẹ̀ tí ń pè é.
1: Mi first caller, tọ́kọ́ pínlẹ̀ kan láti ilé Abiodun.
0: Ok, ẹ ṣeun gan, sir.
1: Ṣé ẹ rí lórí ọ̀rọ̀ state police?
0: Bẹ́ẹ̀ni, sir.
1: Bàbá ni ká sọ reality. Iṣẹ́ Ọ̀yọ́ state nìkan ló nídìí. Gbogbo state báyìí níbi tọ̀rọ̀ àbò dé lórí ní Nàìjíríà báyìí sìn. Ó yẹ kí gbogbo state gan ní state police. Ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé wọ́n máa padà yíra wọn tán. Torí báyìí sì, wọ́n á yíra wọn tán. Wọ́n á máa ṣe jẹ́ ni pé òṣù tíìbù kọ́lọ́dà rọ́ṣòro sọ. Àwọn àmọ̀tẹ́kùn gan gbà mí lára wọn. Wọ́n máa ń ṣe bẹni pé ọlọ́pàá làwọn àti sójà làwọn gbà mí. Ṣẹ̀ǹgẹ́ ti báyìí sì, wọ́n máa yíra wọn tán. Irú àwọn tó jẹ́ federal police gan tó yẹ báyìí sì. Olùwàṣẹ ń sọ sílẹ̀ kọ́ńtà náà kan ṣe polisi ọkọ̀ àwọn jáde ó máa padà pé ètò máa tẹ̀ máa fi ìbọn owó ẹ̀gàn ṣe oríṣiríṣi ló máa kú. Ṣé yẹn báyìí sì. Ṣé lọ́pọ̀ tí sẹ́yìn àríkíṣe gbọ́ ló lè máa tó lórí afẹ́fẹ́. Ní

padà sí. Kódà àwọn agbáyàwó yà wọn múra ìjàdánwò. Bẹ́ẹ̀ ni. So the whole country, the whole state in the whole nation, gbogbo ẹ̀ ló ní the state police àbáni ká ibù lọ́fẹ̀ẹ́ mo ṣe ń gbọ́ ní ìsìn kankan north. Gbogbo sàn pa káwọn kan pa tán lọ pa àwọn èèyàn ní mọ́ọ̀sì. Wọ́n bá ní state police níbẹ̀ náà, kò fẹ́sẹ̀ ń bẹ̀. Gbogbo àwọn táwọn fẹ́ náà very close sí gbogbo wa náà ni. Bọ̀ ẹni téèyàn ò mọ̀, èèyàn ò ní mọ̀. Wọ́n máa padà yíra wọn tí wọ́n máa ṣẹgbẹ́ra yẹn lò. Olùyìí tó wà ń bẹ̀ o. Ẹ ṣeun gan-an.

state police àbí kò ṣe state police ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ti fojú hàn gbangba pé a need láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà bóyá federal police àbí state police tí ò tí sí àti bẹ́ẹ̀ lọ àsìkò ti tó kí ìjọba àpapọ̀ kí wọ́n fi ara balẹ̀ láti wò ó dáadáa bó ṣe ń lọ lábùjá bẹ́ẹ̀ náà ni adìbòyàn àwọn gómìnà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó yẹ kí àwọn náà ní agbára kan tí wọ́n á fi ri pé kí ìjọba àpapọ̀ tó lè sọ pé óyá ọlọ́pàá ẹ̀sùn síbí lọ ṣe kinní kan àwọn náà nílò láti lè pèsè ètò ààbò tó péye fún àwọn tó jáde bóyá nínú òjò tàbí nígbà ẹ̀rùn láti lọ dìbò fún wọn ètò ní ìpínlẹ̀ ọ̀yọ́ kò ní jù báyìí lọ fún ọ̀sẹ̀ tòní mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa gbọ́ ètò yìí ní ọ̀sẹ̀ yìí nígbà tí à ń lọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn ni à ń gbàdúrà pé nígbà tá a bá fi padà dé lọ́sẹ̀ yìí lágbára ọlọ́run kọ́lọ́run ti ṣe àwọn ọmọ yìí ní rírí kọ́ndẹ̀ tilẹ̀ padà wálé kí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àti gbogbo iṣẹ́ tí ìjọba àpapọ̀ tí wọ́n fi kún wọn lọ́wọ́ láti lè gba àwọn ọmọ yìí kó já sí ayọ̀ àtàláfíà ṣùgbọ́n àníyé gbà á ládùúrà nítorí pé àníjó sú wa àníjó rẹ̀ wá bó tiẹ̀ jẹ́ pé wọn ò tí ì rí wọn gbà ṣùgbọ́n ní ìgbàgbọ́ pé gbogbo iṣẹ́ tí wọ́n ṣe lágbára ọlọ́run kò ní já sófo ìkankan nínú àwọn ọmọ yìí àti olùkọ́ wọn àní pàdánù wọn lẹ́ẹ̀kan náà ni àwa náà tún bá ìdílé àwọn Mr. Michael Oyedokun láti bá wọn kẹ́dùn lórí ìṣẹ̀lẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn míì tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ yìí lọ bí ọlọ́run á tu ìdílé wọn nínú ní irú àsìkò yìí ẹ ṣeun tí ẹ gbọ́ ètò ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ti ọ̀sẹ̀ tòní tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run mo lérò pé ìròyìn ayọ̀ ni a tún mú wá fún yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a ní sí lẹ́nu à ń gbàdúrà à ń lérò à ń ṣe kinní kan ìròyìn ayọ̀ pé a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn ọmọ yìí àtàwọn olùkọ́ wọn ti padà sílé lágbára ọlọ́run ẹ jẹ́ káwa dọ̀ tẹpá mọ́ àdúrà ẹ jẹ́ ká máa fi ojúlalá kan fi ń ṣọ́rí ẹni tá a bá rí rí ládùúgbò wa ẹ má jẹ́ ò pẹ́ lára wa kó tó di pé a fọhùn síta ẹni tá a bá ti rí rí ẹ jẹ́ àtètè kígbe síta pé eléyìí ò a rí rí níbo ló ti wá o àti bẹ́ẹ̀ lọ olè ara àti olè ẹ̀mí ò ní jà wá ayọ̀ Emmanuel Ojo lórúkọ tèmi lágbára ọlọ́run ìpínlẹ̀ yóò ní dàrú ìlú ìbàdàn ò ní bàjẹ́ lọ́sẹ̀ tó ń bọ̀ àtúpadà wa ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.

ìran agbe ló láró ìran àwọn àlùkò ló lóṣù ìran lékèlèké àwọn ni wọn ni ẹfun ẹsìn ló ni aré sísá àgbò ló ni kíkẹ gbọngbọngbọn ilẹkùn sí ilẹkùn tí wọn àbákà bàbá ńlá ta ní jẹ sírú ilẹkùn bẹẹ ọlọrun olódùmarè mo mọ tún ti dé ìwọ lọba tó ń pa mí mọ ìwọ lọba tó ń sọ mí lọ tó ń sọ mí bọ ọba tó ju gbogbo àwọn tó ń pera wọn lọba ayé lọ ìwọ lọba tó fọba jẹ ìwọ lọba tó lè yọba kú nípò ọba tó dá wa lẹyọ ọtọọtọ pẹlú èdè tí ọjọra wọn ọba tó ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ òun náà ni ó tún máa wà ń gbà tí ọba tó ní síran bẹbẹ mọ ọba ọkan ṣoṣo ni ọba táwọn mùsùlùmí ń pè ní àlá táwọn onígbàgbọ́ ń pè ní jìhófà mímọ́ ó làwọn ẹlẹ́sìn kan àbáláyé làwọn ń pe lọ́lọ́dúnmarè ọba tá a kìkìkì tá a lè kìtán ni ọba ọgbẹ́ni tí ń finú mi sọ gbọ́ ọba àmọ́ ni tí ń fi máa mọ̀ mí ọba ọ̀rọ̀ ni tó wáá jẹ́kọ̀rọ̀ sísọ tó jẹ́ ó rọ̀ mí lọ́rùn bíi kà sí nǹkan torí ẹ lèmi fi máa sọ pé lẹ́yìn rí ọlọ́run àyà tó fi wọ ọlọ́run àyàfin tí ọba tọ́lọ́run tí ó tún máa tọ́lọ́run lẹ́yìn ló tún kù lẹ́yìn ìgbà tí mo ti fi ìbà fó lódùmarè tán ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ kíkì mi láti orí olùdásílẹ̀ iléeṣẹ́ wa ní àyín ìyẹn mọ̀mọ́ wa nínú olúwa mọ̀mọ́ wa tí olódùmarè gba owó wọn dá ìkànnì sílẹ̀ ìkànnì alálùbáríkà ìkànnì agbọ́mọ̀gbẹ́ta kún fún mi ọgbọ́n ìmọ̀ àti òye ìyẹn mọ̀mọ́ wa lì ní àbádémọ́sí àdúrà kan lèmi kú máa ń ṣe fún ìyá yìí màá ní agara edo ń sí ọlọ́run agara ò ní dá ìyá yìí o ṣé kárí ọ̀gá wa ní kànnì ìyẹn ọ̀gá wa ayọ̀ emmanuel ojo nìyẹn ọ̀gá tiwa tó ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣe dáadáa fún alápá bí kò ní burú bu ọ náà kò sì ní bàjẹ́ fún ọlágbára olódùmarè ṣé kárí àwọn ọ̀gá wa tó ń mójútó gbogbo ètò tó ń jáde níléeṣẹ́ wa ń bí ṣé kárí gbogbo àwọn lọ́gàálọ́gà nígbàánu àṣẹ kọ̀ọ̀kan tó ń kálukú yín dìmú nínú ọ́fíìsì tẹ̀ ti ń sadarí ilé alórí pẹ̀lú ògo olódùmarè ẹ̀ní sí nǹkan sí ṣé kárí amojú ẹ̀rọ mi fún ti sáà tá a wà yìí ìyẹn sáàmù ọmọ adélèrè òun ló wà lápá abẹ yóò jọ máa ju wá ṣe lágbára olódùmarè ni ṣé kárí àwọn akẹ́kọ̀ọ́ wa láàyè ló jẹ́ pàwọn náà ń fojú sí lápá bí kò ní bàjẹ́ fún kó wá yín náà ṣé kárí àwọn ẹ̀ṣọ́ aláàbò iléeṣẹ́ wa ní àyín ló jẹ́ pé àwọn ni wọ́n di ẹnu lóró mú ń bẹ́ ń fún wa náà ní nǹkan kò ní sí á nínú ọ́fíìsì tá a wà náà lérò nírin kó wá wánú kulu tá a ti ń gbòhùn sáfẹ́fẹ́ èmi a máa sọ ń kó lódùmarè lọ́bọ̀ oníṣọ́ àtààbò yóò máa ṣọ́ àtẹ ń sọ yóò máa ṣọ́ ẹ̀yìn tẹ̀ ń sọ wà náà lórúkọ gbogbo àwọn èèyàn yín pátápátá ẹ náà lèmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín tẹ̀ mọ́ ń gbádùn dáadáa àmbásádọ̀ látúbọ̀sùn muhideen adisa ni mo fi ń kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ètò tí a pè ní ètò àkàgbádùn ṣé tó jẹ́ pé gbogbo ọjọ́ ajé báyìí ilé ìbò ń pè lọ́jọ́ monday náà ni máa ń wáyé lórí ìkànnì tó gàgà àrá náà ni ìkànnì westrade 89.3 fm

pọ̀ yìí tẹ́ ti yín òkè lálaalá. Kọlùkọlù aburú òní kọlù yìí ń di iṣẹ́ yìí. Ó sì kí gbogbo ẹ̀yin onímọ́tò ògbóró. Ó kí gbogbo ẹ̀yin onímárúwá. Ó sì kí gbogbo ẹ̀yin ọlọ́kadà. Ó kí gbogbo ẹ̀yin onímíkírà náà. Bẹ́ẹ̀ lè mọ́ gbọ́ ètò wa yìí. Pẹ̀lú ògo Olódùmarè ẹ̀ ní kọlù yàn. Èèyàn ò sì ní kọlù yín lágbára Ọlọ́run. Ayọ̀ tẹ́ fi lé síná lẹ́ẹ̀bálé lágbára Olódùmarè. Ìyẹn máa jẹ́ ti gbogbo àwọn olólùfẹ́ ètò gbogbo àwọn olólùfẹ́ kan ni. Ó kàn ń ṣe mí bíi kí n kàn máa wúre. Lédè Yorùbá ní wúre. Ẹ bá sì tún pé ní kí n máa ṣàdúà. Téèyàn bá wo gbogbo tó ń lọ nínú ayé nìsín. Ẹ rí pé ọ̀rọ̀ kó wá wa a nílò àdúà gidigidi. Béèyàn fẹ́ jáde nínú ilé nìsín. O gbọ́dọ̀ máa dágbére bí ó ń lọ. Tó o bá sì tún dé bí ó ń lọ náà tó pè wọ́n kó o ti débẹ̀. Bó ṣe ń lọ lákòókò inú. Àmọ́ Olódùmarè ó máa fìsọ rẹ̀ sọ wa. A ní rin Nàíṣíọ́ à sì ní Kélésù lọ́nà o. Àjáde ìwọlé kò ní jẹ́ ti kó wá wa o. Ó ń bọ̀ lókè, ó ń bọ̀ ńsàlẹ̀. Kò ní kàn mí, kò ní kàn yín o. Àwọn tí wọ́n wá wà láàyè. Ó jẹ́ pé gbogbo wa náà fọkàn sáàyè tán wà. Olódùmarè ó darí wọn wálé láyọ̀ àtàlàáfíà. Oríṣiríṣi làwọn èèyàn ti ń tọrọ àdúà fáwọn èèyàn yìí. Àsọ́sán pọ́nmọ́jáde ó dágbére fún ìyá rẹ̀ kó ń lọ iléèwé. Iléèwé ló lọ látọjọ́ yìí. Ìyàwó náà dágbére fún ọkọ pé ó ń lọ ibi iṣẹ́. Ibi iṣẹ́ náà ló lọ látọjọ́ ìtiwọn ìdarí wálé. Olódùmarè ó wọlá gbogbo àwọn tán ń tọrọ àdúà fún wọn. Àtẹ̀yẹ́tà náà ń ṣe lákòókò èyí. Olódùmarè ó bá wa darí wọn wálé. Yóò wọlá afẹ́fẹ́ tá a fi ń sọ̀rọ̀ tá a lè sọ iye èèyàn tí ń gbọ́ wa báyìí. Èyí táwa náà wá ṣe yìí. Àwa náà ò ní bọ́wọ́. Ọ̀rọ̀ ti jáde, àṣẹ sì ti tẹ̀lé. Yóò ṣe ajé máa lórí ètò gangan nísànsán. Lórí ètò tí a pè ní ètò àkàgbádùn. Gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀ pé abala méjì náà ni ètò yìí kó sínú. Abala àkọ́kọ́ gangan ni a pè ní abala àkàgbádùn gangan fúnra rẹ̀. Bí abala kejì lórí ètò sì ń jẹ́ abala sọ́ọ̀mọ òwe. Abala méjèèjì ń pátápátá méjèèjì náà lágbádùn. Oní ọjọ́ kìíní nínú oṣù kẹfà. Ètò àkọ́kọ́ ní nínú oṣù yìí. Oṣù yìí yóò san mí sówó, yóò san mí sọ́mọ. Yóò san gbogbo wa sáìkú tí ṣe báálẹ̀ ọ̀rọ̀. Ètò àkọ́kọ́ rèé. Ọjọ́ kìíní nínú oṣù kẹfà. Ọdún yìí náà ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nu. Yóò ṣe ẹjẹ́ máa lo abala àkọ́kọ́ lórí ètò yìí o. Gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ ìwé tí a ń kà lọ. Èyí tí a pe àkọlé rẹ̀ ní ògbójú ọdẹ nínú gbórúmọlẹ̀. Èyí tó tọrọ bàbá wa dí Òfágúnwà jáde. Òun là ń kà lọ lórí ètò yìí o. Àwọn àgbà yóò bá wọn níbi abásì roko tì sí làáfà bọ́ sí. Ibi a ti mẹ́nu dúró lọ́sẹ̀ tó lọ láti gbé. Látútó wa máa tẹ̀síwájú fún tọ̀sẹ̀ yìí. Àmọ́ bí ò sí ẹjẹ́ ń gba báyìí náà.

0: Àwọn èèyàn pọ̀ bá ń ṣe dáadáa fún wa. Alájì Ọlábọ̀dé dìwé gbogbo òkè pàdé. Kò ní bàjẹ́ fún yín o. Bẹ́ẹ̀ náà ni Bàbá Abdulsalam Aláṣọ. Àjùmọ̀se Festiri ni wọ́n wà. Àmọ́ wọ́n wà nílùú Sàódì, wọ́n wà ń lu Mọ́kà lọ́wọ́lọ́wọ́ báyìí. Olódùmarè ó bá ń ṣọ yín wálé lágbára
1: Olódùmarè.
0: Àwọn náà lọ fún Hajj tọdún
1: yìí.
0: Ara àwọn olólùfẹ́ wa, ara àwọn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wa. Olóyè Ọlábànjí Ọlálérè Ifáńlá. Bàbá yìí mọ̀ ṣe dáadáa o. Kò ní bàjẹ́ fún yín lágbára Olódùmarè. Bàbá yìí ní gbogbo bí o bá wà Àdìsá níjọ́ ọdún. Mo fẹ́ jẹ́ o máa bọ̀ nílé mi báyìí báyìí ọ̀dọ̀ mi, mo sì fẹ́ jẹ́ o wá sọdún.
2: Ọlájúdé.
0: Mo sì débẹ̀ bàbá yìí sì ṣe dáadáa.
2: Ọlájúdé. Kódà
0: aṣọdún tilẹ̀ fi súnbẹ̀.
2: Ìlàwà
0: ni kí n mọ̀ lọ lé mọ́ ní ṣe bàbá yìí.
2: Ẹgbẹ́ àṣà
0: ni. Owó ò ní tán lọ́wọ́ yín lágbára Olódùmarè.
2: Ilé wa Ọlájúdé làwa gba ẹgbẹ́ àṣà
0: ni. Ìtànú ọgbọ́ oṣù kan mọ̀ rí n fi pọmọ lára. Owó ò ní tán lọ́wọ́ yín. Olóyè Ọlábànjí Ọlálérè Ifáńlá.
1: Inú wa ṣàdílé wọn tún máa ń ṣe kan.
0: Àwọn èèyàn tán ń fẹ́ wa tán ń fẹ́ bùkátà wa.
1: Ó
0: jẹ́ pé ètò Èkó ṣe mọ̀ gbọ́ ni fún wọn.
1: Ìyàwó
0: ti jẹ́ pọ́n àti yín òkè lálala báyìí.
1: Kí tán bá mú Dèsì àrò tí ó ní.
0: Àǹtí mi ìyá Káúsárà Aládìẹ ẹni mọ̀lété.
1: Wá wá ṣàdúrà fún ìyàwó
0: sí. Àti gbogbo orú wọn bá ń bá ń bá náà.
1: Wọ́n yóò mi tán mú ìdàlẹ̀ látòrí.
0: Ìfẹ́ ló ń bẹ láàrin àwa àti yín. Ìfẹ́ tí sì ń bẹ láàrin àwa àti yín. Èsù ò ní ráyè láàrin wa o. Àti gbogbo ẹ̀yin tó jẹ́ pé lákòókò yìí ẹ̀yin ó kè lálá.

0: ó ti wà ní abala kejì lórí ètò yìí.
1: Ìdílé wa.
0: Lórí abala tí a pè ní abala só mọ òwe.
1: Àjùdé la wa.
0: Ẹ ti mọ bá a ṣe máa ń ṣe àbí. Òwe lẹ́sìn ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti pè wá wọlé nìyẹn. Ọ̀rọ̀ lẹ́sìn òwe tọ́rọ̀ bá sọnù òwe láàfin ṣàwárí rẹ̀. Lẹ́yìn ìgbà náà ẹ dárúkọ yín àti àdúgbò tẹ́ ẹ ti ń pè mí. Ní ọ̀bá lẹ́jọ́ nú. Àwọn èsì mú nọ́mbà lórí ètò yìí. Òǹkà kíní só ń kà kẹwà ni. Ẹ bá ti ní òǹkà kíní. Òǹkà kejì. Àmọ́ tẹ́ ẹ bá sọ pé nọ́mbà kíní kan ajá yín dànù kú ń bẹ̀ ni. Yálà ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́. Abẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò yìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó já sí kàn ní agbọ́mọgbẹ́ rèé. 0916-893-1000.
2: Ọlájú.
0: Ẹjẹ́ ń tún mú lẹ́ẹ̀kan sí.
2: Ó ṣàlà ń ṣe.
0: 0916.
2: Ọlájú.
0: 893-1000.
2: Ó ṣàlà ń ṣe. Òyìnbó ló ṣe wé ìdíwé. Ọlájú.
0: Ẹlẹ́ẹ̀kejì rèé. 0915-33-34-893.
2: Ṣàlà ń ṣe.
0: Ẹjẹ́ ń tún mú lẹ́ẹ̀kan sí.
2: Ó ló ṣe wé ìdíwé.
0: 0915-33-34-893. Ẹlẹ́ẹ̀kẹta rèé. 0911-33-33-89-3. Kí ìpè bá ti ń wọlé máa bá ń gbé ìpè
2: òun. Ìbò ló ṣe wé ìdíwé. Ọlájú.
0: Hello.
3: Hello, ẹ kúrọ̀ lẹ́ o.
0: Ẹ mọ̀ kúrọ̀ lẹ́ o, owó lẹ́sìn ọ̀rọ̀.
3: Ọ̀rọ̀ lẹ́sìn owé.
0: Tọ́rọ bá sọnù ń kọ́.
3: Owé làá fi wa.
0: Orúkọ yín àti ibi ẹ ti ń pè mí.
3: Ibrahim láti Ìjẹ̀bú Igbó.
0: Ẹgbọ́n wa Ibrahim láti Ìjẹ̀bú Igbó.
3: Ẹ kú ètò.
0: Tẹ́ ẹ bá tún gba tòní, ẹ jẹ́ akó méjì nìyẹn.
3: Bẹ́ẹ̀ni. Òǹkàkẹwà.
0: Òǹkàkẹwà pátápátá.
3: Bẹ́ẹ̀ni.
0: Àdìrẹ́bà lókùn.
3: Aró orókùn, aró ra adìyẹ.
0: Tẹ́ ẹ bá ṣe dáadáa, a jẹ́ gbọ́. Ẹgbọ́n wa Ibrahim láti Ìjẹ̀bú Igbó. Ara àwọn olólùfẹ́ ètò yìí ni. Wọ́n bá ń gbé ìpè ohun tí ìpè bá ti ń wọlé. Ìyẹn ti re gbé mí. Hello.
4: Owó lẹ́sìn ọ̀rọ̀.
0: Ọ̀rọ̀ lẹ́sìn owó ìyá yìí.
4: Bọ́lá bá wa sọ nǹkan.
0: Owé láàfin ṣàwárí rẹ̀, orúkọ yín àti ibi ẹ ti ń pè wá.
4: Ògúnjọbí látàwọ̀tán ni.
0: Dẹ́yìn náà bá tún gbà á. Ẹ jágbo ilé akó méjì nu, ọwọ́ kún ní gbogbo ògbọ́ ọdún lílọ bíbọ̀ káàkiri.
4: Òǹkà karùn-ún
0: sọ báyìí, kí ló ń kà karùn-ún sọ náà? Òǹkà karùn-ún wí báyìí pé kí ló àbá tí a bá fi ìkánjú kàn mọ́lẹ̀.
4: Àbá tí a bá fi ìkánjú kàn mọ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ ni.
4: Ẹ̀wọ́ ẹ̀ sọ fún wa ń jẹjọ.
0: Wá ló ń jẹjọ.
4: Ọ̀dà ìpẹ́ ló mú kọ́lẹ̀.
0: Ìṣèbò ló sá.
4: Nígbà tẹ bá ṣàtúnṣe àmọ́ gbọ́ ẹ ṣe.
1: Kó tó wá di mọ́ rí gìtá.
0: Máa bá ń gbé ìpè tí ìpè bá ti ń wọlé.
1: Ẹṣin ti da ayé tipẹ́tipẹ́.
5: Ọlájú ṣàlàyé.
1: Kó tó di.
0: Hello.
6: Owó lẹ́sìn ọ̀rọ̀ ọmọdọ́dún.
0: Ọ̀rọ̀ ọmọ lẹ́sìn òwe.
6: Wà á ṣàmọ́dún lórúkọ Ọlọ́run o. Lórúkọ Ọlọ́run a ní wáyé o.
0: Ẹsẹ̀ ìyá wa Ọlájídé Abọ́sàdé, ìyá ìpè mí láàárọ̀ ọjọ́. Wọ́n kí mi dáadáa, kò ní bàjẹ́ fún yín. Ẹ ṣeun ìyá wa.
6: Bàbá mi kì í máa bá wa dá yín sí o.
0: Àmì Ọlọ́run, àmì Ọlọ́run.
6: Kí ni mo wà á sọ mi bàjẹ́ lórúkọ Ọlọ́run? Ó ṣe òwò ọmọ mi.
0: Òǹkà kíní sọ òǹkà kẹwàá.
6: Òǹkà kẹrin.
0: Kí ni òǹkà kẹrin sọ? Òǹkà kẹrin sọ báyìí pé aláṣìwí là á mú.
6: A kì í mú aláṣìdákẹ́.
0: Tẹ́ ẹ bá ṣe dáadáa, ìyá wa jẹ gbọ́n.
1: Wọ́n wá gun mọ́tò. Ìlú ti dá ayé tipẹ́tipẹ́. Kó tó di.
0: Bí àwọn àpé ń bà ti ń wọlé.
1: Láwọn kú bàjẹ́ o. Ìlú ti dá ayé tipẹ́tipẹ́.
0: Ẹ máa bá ń gbé àwọn àpé. Hello.
7: Hello.
0: Owó lẹ́sìn ọ̀rọ̀.
7: Ọ̀rọ̀ lẹ́sìn owó.
0: Tọ́rọ bá sọnù ń kọ́.
7: Ọmọ láàfin wa.
0: Orúkọ yín àti ibi ẹ ti ń pè mí.
7: Àṣọ Àjíbọlá látàrí ẹ̀.
0: Àfà.
7: Wàṣíù Àjíbọlá.
0: Àjíbọlá láti Àríyọ̀.
7: Ẹ.
0: Òǹkà kíní sọ òǹkà kẹwàá láti Àríyọ̀.
7: Òǹkà kíní.
0: Òǹkà kíní sọ báyìí pé ẹ kàn bá ń sọ ta ní Yorùbá ń pè ní sunú-sunú.
7: Ta ni Yorùbá ń pè ní kíni?
0: Sunú-sunú-sunú-sunú. Tán bá ní sunú-sunú ta ní Yorùbá.
7: Ẹ kí ló rẹ̀ bá lè.
0: ẹ tinu e ba le ẹ se baba mi.

0: Hello.
1: Willis.
0: Ọ̀rọ̀ lẹ́sìn òwe bàbá yìí.
1: Lọ́rọ̀ bá sọ nù o.
0: Òwe láàfin ṣàwárí rẹ̀ bàbá mi. Orúkọ yín àti ibi ẹ ti ń pè mí.
1: Ọ̀gbẹ́ni Adéolúkẹ́ Adéni láti kú ọlá.
0: Ọ̀gbẹ́ni.
1: Adéolúkẹ́ Adéni láti kú ọlá.
0: Láti kú ọlá. Òǹkà kíní sọ òǹkà kẹwàá bàbá wa Káyọ̀dé láti kú ọlá.
1: Òǹkà kẹfà.
0: Òǹkà kẹfà sọ báyìí pé wọ́n ní àkùkọ tó bá máa kọ.
1: Àṣà kì í gbé lóró mọ́ adìyẹ.
0: Tẹ́ ẹ bá ṣe dáadáa bàbá wa àjẹ́ ẹ̀gbọ́. Ẹ jẹ́ ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tó wọlé. Nínú okulu tí mo wà ilé ẹ̀kan sí. A máa dún àwọn ẹlòmíì. Kódà ẹlòmíì a ní a máa dùn bí ìgbèyàn fi gun ọgbà giri ni. Nígbà tá a bá ń parí ètò tó ń bá ń padà ń pè tó bá ń wọlé. Àmì mi ó ti dìde ètò mi ó tún ti máa gorí afẹ́fẹ́. Wọ́n á wá máa bínú pé kí ló dé táwọn kan ń wọlé táwọn ò wọlé. Onírú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń lò náà làwọn náà ń lò. Yálẹ̀ ti ẹ̀sẹ̀sẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́. Abẹ́rẹ́ ti ẹ̀sẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ ètò tí a pè ní ètò àkàgbádùn yìí. Lábala kejìlá wà lábala tí a pè ní abala sóhùnmọ́ òwe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó já sí kàn ní agbọ́mọgbẹ̀rẹ̀ yìí. 0916893 1000. Ẹlẹ́ẹ̀kejì rèé 0915 33 34 89 3. Ẹlẹ́ẹ̀kẹta rèé 0911 33 33 89 3. Wá ń gbé ojú òpó. Ojú òpó méjèèjì ti ń ṣẹ́jú. Hello, lápá bí o.
1: Hello, owó lẹ́sìn ọ̀rọ̀.
0: Ọ̀rọ̀ mọ́ lẹ́sìn òwe.
1: Ọ̀rọ̀ bá sọ rẹ̀.
0: Òwe láàfin ṣàwárí rẹ̀.
1: Orúkọ tèmi ni Ògbẹ́kádé Yọ́tasọ́lọ́ AKA Àrẹ̀ Lẹ́mbà wa.
0: Kò ní bàjẹ́.
1: Ẹ̀rọ sà. Àfi mi ní òǹkà kẹfà.
0: Òǹkà kẹfà sọ bá wọn ti mú bàbá wa Káyọ̀dé láti kú ọlá ti mú.
1: Padà òǹkà kẹjọ.
0: Òǹkà kẹjọ kí ni òǹkà kẹjọ sọ o? Òǹkà kẹjọ sọ báyìí pé àbéèrè tún béèrè.
1: Abéèrè tún béèrè.
0: Abéèrè tún béèrè. Abéèrè tún béèrè.
1: Ẹ lọ fẹ ẹjọ́ àwí ìdákẹ́.
0: Ló fa ẹjọ́ àwí ìdákẹ́ sí yóò gún tádé òsín tó bá ṣe dáadáa jògbọ́.
2: Ẹ̀sìn ayọ̀nù. Ọlájú ṣàlàyé. Ògùn ṣọ̀nà fi ń kó nọ́ngbà kan. Ọlájú
0: ṣàlàyé. Máa ń gbé ìpè o.
2: Ká tó máa lè po.
0: Hello.
3: Owe lẹ́sìn ọ̀rọ̀.
0: Ọ̀rọ̀ lẹ́sìn òwe.
3: Ọ̀rọ̀ bá sọ ni.
0: Òwe láàfin ṣàwárí rẹ̀. Orúkọ yín àti ibi ẹ ti ń pè wá.
3: Fátímà ní ṣùkú látòmíyanrí akú ọdún látọkọ rẹ̀.
0: Bá àti ẹ̀rẹ́ ran ọdún Fátímà tá a sì jọ ń gbé tòsí àdúgbò.
3: Ẹlẹ́sẹ̀ méjì làwa náà parí.
0: Kò wá sí wàhálà ẹ sì fún mi lẹ́sẹ̀ kan nu méjì ni ò bá lẹ́jọ́ nú.
3: Àmì àtọ́dún ayọ̀ lágbára ọlọ́run.
0: Àmì ọlọ́run o. Òǹkà kíní sọ òǹkà kẹwàá.
3: Òǹkà kẹjọ.
0: Òǹkà kẹjọ sèyí ti mú.
3: Iṣẹ́ kankan.
0: Òǹkà kẹsàn-án sọ báyìí pé kí ló wọn a ní àbíkú.
3: Ó sọ lóògùn dèké.
0: Ta ló ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ yín o?
3: Ẹnì kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ o. Ìyẹn náà ni àbíkú ṣe lẹ́gbẹ̀ẹ́ dèké.
0: Ẹ bá ṣe dáadáa jẹ ẹ̀gbọ́.
3: Ẹnì kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ o.
0: Kò sí wàhálà ìyá wa. Ìyá Fátímà Yusuf látomíyalé. Òjò sì rọ̀ lónìí sómi ò ya gbogbo.

0: ìyá wa ògún jọbí láti àwọ̀ tán ohun ka karùn-ún ni ìyá yìí mú àbá tí a bá fi ìpọ́njú kàn mọ́lẹ̀ olówó ni yọ ìyá wa yìí náà gbà á ìyá wa ọlájídé ohun ka kẹrin ni àwọn mú aláṣìwílà mú àìmú aláṣìdákẹ́ ìyá ìṣe dáadáa bàbá wa jíbọ́lá ohun ka kínní ni wọ́n mú ta ni yorùbá ń pè ní sunúsunú ẹni tó ń ṣègbọ̀nsẹ̀ lẹ́ẹ̀mẹwàá tí ń wọ ilé ìgbọ̀nsẹ̀ lẹ́ẹ̀mẹwàá tí ń ṣègbọ̀nsẹ̀ lẹ́ẹ̀mẹwàá ní yorùbá ń pè ní sunúsunú bàbá wa káyọ̀dé òǹkà kẹfà ni àwọn mú wọn ní àkùkọ tó bá máa kọ ẹyẹ àṣà kì í gbé àwọn ọgbà àkùkọ tó bá máa wọn gbà o bàbá wa káyọ̀dé gbà ẹ dákun àkùkọ tó bá máa kọ ẹyẹ àṣà ìgbé ṣèyí ògúntadé òǹkà kẹjọ lòún mú àbéèrè tún béèrè ni kì í jẹ́ kí a pe ọmọ àbúrò ẹni lọ́mọ ẹni àbéèrè tún béèrè ni ìjẹ́ ká pe ọmọ àbúrò ẹni ní ọmọ ẹni ṣèyí ọ̀gbà fátímọ̀ yusuf láti omi yalé ní àdúgbò mi àbíkúso lóògùn dèké àwọn náà ṣe dáadáa ìyàwó adélékè láti àmúlòkọ òǹkà kẹta ni ìyá ẹmú ẹni lọ́gbọ́n lórí kì í sọ̀rọ̀ púpọ̀ ìyàwó ọ̀gbà ìyàwó fátímọ̀ wàsíù àwọn náà mú òǹkà keje ni ìyá wa ẹni gbọ́fà kò mọ̀nà ọ̀fà ni ìyá wa àwọn náà gbà á bàbá wa ọ̀kẹ́ owó ẹmúníkan ṣe ìtumọ̀ àròkàn ìrántí ìṣẹ̀lẹ̀ kéèyàn máa rántí ìṣẹ̀lẹ̀ nígbà gbogbo ní gbogbo ìgbà kéèyàn sáà máa rántí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí nígbà gbogbo àti ní gbogbo ìgbà ni yorùbá ń pè ní àròkàn bàbá wa ò pé mo ṣe ní kan pé àwọn tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mi lẹ́yìn ètò rèé ẹ mọ wa ibrahim láti ìjẹ̀bú igbó tí ń di méjì lọ́dọ̀
1: wọn
0: náà ni ìyá wa ọlájídé ẹ̀yà wa ọlájídé àwọn náà fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí bàbá wa káyọ̀dé àwọn náà fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí bẹ́ẹ̀ náà ni fátímọ̀ yusuf láti omíyalé nítòsí àdúgbò mi àwọn náà fi àtẹ̀jíṣẹ́ àwọn náà fi sọwọ́ sí.
1: kágbá ṣàánú lárugẹ.
0: àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà yìí àwọn ni wọ́n fakọyọ fún titọ̀sẹ̀
1: yìí. lárugẹ.
0: àní ẹjẹ́ á gbé àṣà àtiṣẹ́ yóò bá ẹjẹ́ á gbé lárugẹ. torí ẹ̀ ni mo fi máa ń ké sí gbogbo ẹ̀yìn tó jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ àṣà gidi gan.
1: kágbé tí a
0: àbí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ onílé iṣẹ́ ńláńlá. ẹ̀yin náà lè wá gbé ìpolówó ọjà yín wá sórí ètò àbí lórí ìkànnì. káfi tiwa káfi gbé tìyín náà lárugẹ o.
1: torí bọ̀lájú dé.
0: ọ̀làjú náà ló dé ló jẹ́ kí gbogbo kó wa wá gbàgbé gbogbo àwọn àṣà ìdílé wa.
1: ọ̀làjú dé.
0: kò sí kó wá tí ò ní nkankan tí wọ́n ń ṣe nínú ìdílé wọn.
1: àwa gbàgbé.
0: àbí kò sí ẹnìkan tó jẹ́ pé kò ní nkankan tí wọ́n ti ẹ̀ ń ṣe nínú ẹbí wọn.
1: àṣà ìdílé.
0: àmọ́ làjú ti gba gbogbo ẹ̀dànù máa lọ tán.
1: ọ̀làjú dé.
0: ọ̀gá mi ayọ̀ emmanuel ojo ọ̀gá wa àwọn náà gbórí wọnú kulu wọn ń kí ọmọ wọn. ibi ìlèmi ó ti máa mẹ́nu dúró fún tọ̀sẹ̀ yìí.
1: ọ̀làjú dé.
0: káàfin máa pàdé ńgbà tí ó bá fìdí lọ́sẹ̀ tí ń bọ̀.
1: ọ̀làjú dé.
0: wọ́n lẹ́nìkan yé jẹgílẹ̀ fẹ́.
1: ìlà wa ń gbàgbé àṣà.
0: èmi bá ti ń dìde ní ìsìn.
1: ìdílé wa.
0: ètò tí ó tún máa bá fẹ́fẹ́ sọ̀rọ̀ ẹ́.
1: ọ̀làjú dé.
0: òun náà ni ètò ẹbí aláyọ̀. ẹbí kó wa wò ní dàrú lágbára olódùmarè. ibi tá a ti máa pàdé ìyá àdìbò àti bàbá àdìbò. kí wọ́n máa gbé yín débẹ̀.
1: ẹwà civilization ló já gbà gbogbo.
0: wọ́n ti fi ètò wọ́n ti fi to ọ̀pọ̀ òdílé. àmẹ́ ẹ fẹ́ pè mí.
1: ọ̀làjú dé o.
0: ẹ fẹ́ máa fún alẹ́bùn lórí ètò yìí ni. àbí ẹ ti ẹ fẹ́ pè mí fún polówó ọjà lásán ni o. àbí ẹ ti ẹ fẹ́ pè wá sàkíyèsí kan lórí ètò.
1: ẹ la wá ń gbàgbé.
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí sí rèé.
1: àṣà ìdílé.
0: 08075207464.
1: ẹ wá ọ̀làjú.
0: ẹ jẹ́ ń tún pè lẹ́ẹ̀kan sí torí bàbá mi tán ń pè mí sàkíyèsí. wọ́n ní mo àmọ́ yánu tí n bá ti ń pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.
1: ọ̀làjú.
0: bóyá wọ́n sì fẹ́ bá mi sọ nǹkan kankan.
1: ẹ la wá ń gbàgbé.
0: ẹ jẹ́ ń tún pè lẹ́ẹ̀kan sí.
1: àṣà
0: 08075207464.
1: ilé
0: ẹ ẹrọ ìbánisọ̀rọ̀ tèmi gangan èmi gangan fúnra mi máa gbé o.
1: ṣéṣàn ló já gbà gbogbo.
0: mo ń dágbére fún tọ̀sẹ̀ yìí. ẹ ní gbọ́kú sí mi èmi náà sì ní ránṣẹ́ ọ̀fọ̀ sẹ́nì kọ̀ọ̀kan yín. irí àtayọ̀ láàfin máa pàdé ńgbà tí ó bá fìdí lọ́sẹ̀ tí ń bọ̀. ẹ má kú o ń bẹ̀ o.

0: lókè kò sí wàhálà ẹgbẹ wà láàárọ ẹ tètè gbé ẹgbẹ ẹgbẹ máa yẹ mo bẹlẹran sọrọ ẹ sọ pé a ti ń ra tẹran ọlọrun ló jẹ orí bẹẹ ọlọrun ló jẹ orí bẹẹ àdúrà yìí àpò bẹẹ yìí náà ṣe ń ṣàdúrà fún akọ àmà tàù náà ni ìtàn yẹn gan kò yí tó wá tà a ṣàdúpẹ fọlọrun á yín lọhùnún ọlọrun ṣe ẹ kán tètè gbé wà o torí àwọn kan wọn ní kí n bá wọn sí oúnjẹ kó pa ṣe ó dàbọ hello. Ǹjẹ́ yín ò bá tèmi jẹ́.
1: Ká ló sọ pé pé ọlẹ́ẹ̀kan ná?
0: Kí ni ẹlẹ́ran ni?
1: Ẹlẹ́ran. Ọ̀rọ̀ tó ń bá sọ pé.
0: Ẹ wo ẹ má yọ mí lẹ́nu. Hello.
2: Hello, màmá Adébó.
0: Sá.
2: Ẹ̀lẹ́ o.
0: Yes, sir.
2: Ẹ wo síwájú sí i, máa tún fẹ́ gbà yín lámọ̀ràn kan.
1: Yes, sir.
2: Omi ni mí jẹ́ ẹ lọ fi àdúrà, ẹ lọ gbàdúrà dáadáa. Láti fi ran àbájẹ̀bò lọ́wọ́ ọdẹ ń pọ̀rọ̀ ẹ̀ kì í ṣe lásán níwò ìfèsì bí sọmọ kọ́ má jẹ́ lọ dé nǹkan lẹ̀.
0: Ó lè ṣe nǹkan kan bàbá wa.
2: Mo ti sọ yín ojú tẹ ojú tí a bá fojúlé náà ń gbé mi lọ ojú ayé ò ní gbé ẹ lọ.
0: Àbájẹ̀bò
2: yọ lọ gbàdúrà gidi báyẹn ká fojúlú kan lásán kan wò ó torí kí ẹ mọ igun agbọnrọgbọn báyìí ó yá pàgùn ló ń dà láàmú.
0: Tọ́ ẹ ṣeun àmọ̀ràn kan di kan máa lọ tún gbà bá àdúrà tó yẹ máa gbà fáwọn ọmọ àti mo gbà fágbàlá gbà fọ́pọ́ pọ́kọ.
1: Kí ni gbogbo lè ta ni sórí mo rí tọ́ ń gba kọ̀ọ̀kan kí ni wọ́n ń bọ̀ sọ.
0: Ta ni ẹlẹ́ran ni.
1: Ẹlẹ́ran ni ń bọ̀ sọ̀rọ̀ kí lẹ́jọ́ sọ.
0: Àti mo ní ọkọ tètè gbẹran wá.
1: Jẹ́ kọ́ mọ lórí kí wọ́n tètè gbẹran wá ni o. Sọ́rí ìgbà tí mo rí ọtọ́ sàánú ọmọ mi fóònù pé kí ni tó ń sọ. Kí ni sọ tí ò lè sọ lójúrú àwa yìí tí wọ́n á dùn.
0: Èbá wa rin yín fín bóyá ká ti ẹ̀tẹ̀ lẹ́ran rẹ lọ. A mọ̀ pa ni mo san owó ẹran àwọn ẹ̀yin wọn fẹ́ ràn wá lọ́wọ́.
1: Ọ tẹ̀lé lẹ́ran lọ.
0: Ìyẹn kí ni fi ṣe yàn. Kí ni fi ṣe yàn.
1: Máa ní káwọn sábẹ́ mi bò ó. O gbọ́ ò ní dọ́rú ẹ̀wò.
0: Ìbẹ́ yìí ò ní wúlò kankan fún wa.
1: Kò ní dọ́rú ẹ̀wò.
0: Ìbẹ́ ẹ̀ ní wúlò kankan.
1: Ní wúlò. Ọ mọ̀ pé èmi ni ẹ̀ ń wò mọ́ lálẹ́ yìí.
0: Wo ta ni.
1: Èmi ni ẹ̀ ń wò mọ́ lálẹ́ ní pọ́lé.
0: Ta ni.
1: Ìwọ gbọ́ ò ní fẹ́ sọ mí nù.
0: Ẹ máa gbọ́, mo sọ. Bẹ́yàn kan bí n bá rí àmọ́ tàbí àbí kílẹ̀ bí n bá rí wọn.
1: Sórí.
0: Kò nílò kí n sọ ti orúkọ tá a sọ ọmọ ẹ̀ nínú ẹni ló ń gbé.
1: Kó wọn náà máa gbìyànjú agbára rẹ bó jẹ bà méjì méjì.
0: Ẹ máa sanwó ẹ máa sanwó ẹ máa sanwó
1: ní o.
0: Ọ̀fẹ́ kọ́ lọ fún mi gàrí ọ̀fẹ́ kọ́ mò ń ra ta ọ̀fẹ́ kọ́ lè po ọ̀fẹ́ kọ́ lè rìn ẹ máa sanwó.
1: Bí ẹ bá ti ń jẹ ẹlẹ́dàá àwọn ọmọ sàdúrà
0: fún ọ.
1: Ọ dẹ̀ ni pé ìbùkún ọmọ wọlé.
0: Ìtì mọ̀
1: fún
0: àwọn wọ̀nyí mọ̀ fún àwọn ọmọ aláìníyà ìtì fún mọ̀ fún àwọn ìyá àwọn ìyìn ìwúlò wo wọn fẹ́ ní fún
1: mi. Irun tó lọ́pẹ́ lọ fún ọmọ aláìníyà o káwọn sàbẹ̀ mi bá jẹ ẹlẹ́dàá àwọn ọmọ sàdúrà fún
0: ọ. Ẹ gbọ́ ẹ kìlọ̀ fún wọn o ẹ kìlọ̀ fún wọn o kíkéré ra bẹ́kẹ́ kì í ṣe mí ìfàdí ẹ kìlọ̀ fún wọn o.
1: Ìtọ́ sọ mẹ́jẹ̀
0: àwọn sàbẹ̀ mi ọ gbọ́ o. Ẹ kìlọ̀ fún wọn o mo mọ̀ pé kò mo mọ̀ pé kò ní lè sọ fún
1: mi
0: ẹ kìlọ̀ fún wọn o.
1: Sọ́ọ̀bọ̀ tèmi o tí mo fẹ́ kọ́ ọmọ ṣe ní ìsinmi pé máa mú ẹ̀bà méjì méjì ọmọ bubẹ̀ sí kọ́ ọmọ gbé ránṣẹ́ sílé ẹnìkọ̀ọ̀kan wọn. Tọ́ ọba ti gbé sílé ẹnìkọ̀ọ̀kan wọn pé ọyá lọ́gbẹ́fẹ́lẹ́ lọ́gbẹ́fẹ́lẹ́ lọ́gbẹ́fẹ́lẹ́ ọmọ jayé rúra lẹ̀ yìí.
0: Bàbá Adébó ẹ mélòó mo pè ọ́.
1: Èmi ọ̀ká o. Èmi ọ̀ka.
0: Kò nílò kò ká kìlọ̀ fún wọn. Kìlọ̀ fún wọn. Wọn ò ṣe kíní kan fúlù wọn tún ṣọ́ọ̀ṣì fún ìjọba.
1: Kí ló yẹ kó ṣe kórìíra àwọn sàbẹ̀?
0: Kìlọ̀ fún wọn.
1: Kí ló yẹ tó kórìíra àwọn?
0: Mi ì kórìíra àwọn tó bá ti ń wọlé tán ń jẹun tán ń sanwó kí ló fi ń ṣẹ̀yàn. Èwo làbọ̀ máa wọlé jẹun ọ̀fẹ́?
1: Ṣé
0: mo sì lè jẹ ọ̀fẹ́? Mo sì lè yẹ oúnjẹ ọ̀fẹ́ ni.
1: Káwọn tún sanwó. Ṣọ́yẹ kan tún máa sanwó.
0: Bàbá Adébó. Kìlọ̀ fún wọn. Mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ́wọ́ pé ìyàwó rẹ̀ sọ̀rọ̀ púpọ̀.
1: Àwọn ọmọ pé ipò tí mo dùn ipò yìí tí mo dùn lọ́wọ́lọ́wọ́ yìí àwọn tí ó máa gbé agbọ́dà mi sókè lélẹ̀yìí tí wọ́n gbé mi sórí ẹsìn báyìí.
0: Ẹ wo ẹ bá sọ fún Bàbá Adébó kó kìlọ̀ fáwọn sàbẹ̀ àbáwọn tí ń sọ 0916893 1000 09153334893 tàbí 09113333893 torí tí ṣe fẹ́ lomi kò ní dúró wò tán kò tí ẹ̀ ní délé ròyìn ẹ bá ń kìlọ̀ fún bàbá Adebo torí pẹ́pẹ́ sí òní pé ayé Adebo ojú rẹ̀ sì tutù ó ṣe yìí tán bí n bá rí wọn àfi tán bá wọlé tó ṣe pé bó ṣe ní ẹ̀bà méjì báyìí kó máa sanwó kò ṣe pé èèyàn kò ní ẹ̀bà rẹ̀ ládìdebò ní kí àwọn ti rí yín kí n gba mala mẹ́rin kí n gbẹran mẹ́rin kí n gbàgò méjì ẹ kìlọ̀ fún wọn.
1: Ibo lẹ́dákẹ́ o. Ọ̀dà jásí báyìí. Ẹ bó bá tiẹ̀ lè fún wọn ní ẹ̀bà méjì. Ẹ bó tẹ̀ jẹ́ ọkọ̀ kan.
0: Mi lè fún wọn ní nǹkan kan. Wọn ò fún mi ń gàrí lọ́fẹ̀ẹ́. Mo ń rà á ni.
1: Ìwọ ọmọ fífẹ́ ó rí pẹ́ lẹ́dà àwọn ọmọ yóò mọ súre fún ọ.
0: Mo ń ra gàrí ni.
1: Ẹlẹ́dà wọn ó jẹ́ kí gbogbo nǹkan kọ́ máa fẹjú kẹ̀kẹ́ tí wọ́n tínú tiẹ̀ gan-an máa dùn.
0: Mi ìfàdúrà ẹlẹ́dà wọn. Ẹ kó súre fúnra wọn kan yé wá ṣe kíní kan gbọ́dọ̀ wá bí jókòó sí. Kẹ́lẹ́dà wọn kó súre fún ara wọn kan fi wúrò fúnra wọn. Ẹ̀yàn kan mọ̀ wà jẹun lọ́dọ̀ mi lọ́fẹ̀ẹ́ mọ́.
1: Wọ́n tún bọ̀ lọ́la.
0: Kò sí yọnu.
1: Ṣé ọ̀sà ni so ní ṣé tí gòyẹn so tutù dáadáa.
0: Wọ́n ròyìn fún ọ.
1: So tó kírẹ́tì mélòó.
0: Wọ́n ròyìn fún ọ.
1: Bàbá tiẹ̀ fún ẹlẹ́yọ kọ̀ọ̀kan.
0: Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ.
1: Tá a bá fún ẹlẹ́yọ kọ̀ọ̀kan.
0: Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ.
1: Ṣé búgan wà nílé tó o tó mélòó. O tó mélòó. Bàbá tiẹ̀ mú ṣé o ní ẹran ẹlẹ́dẹ̀ tó ti wọta dáadáa. So o ní tó wọta. O ní kó o tiẹ̀ ra tọ́ kó ra fẹ́ ọkọ̀ọ̀kan sínú pléètì fún wọn kán jókòó tì í. Ká tiẹ̀ máa fi wọ̀ ọ́n.
0: Hello. Yes, sir.
2: Bàbá Adebo.
1: Yes, sir.
2: Apá yín rọ ni.
1: Mo ń lo dáúlà ni, mo ń dọ́là.
2: Ọwọ́ tó máa máa kó gọ́tà náà. Local government wọ́n tó máa kó gọ́tà ní PWD, Public Works Department. Tẹ lọ gbaṣẹ́ ń bẹ̀. Tẹ wá joyè ẹdẹ run inú dẹ run mi ẹdẹ lójú tọkùnrin.
0: Wọn ò lójú sí i.
2: Afúnṣe ni àbí abẹ́rí.
0: Ta ló tiẹ̀ mọ̀ fún wọn báyìí bàbá wa? Wọn ò lójú tí o. Àlákùrò ni wọ́n ti bódò lọ, wọn ò lójú tí. Ẹ̀rí tó tún sọ ẹ̀ ó dà bí ebúrẹ́dì wà.
1: Sọ àgbàgbé tí mò ń bọ̀ sọ? Sọ àgbàgbé? Àmọ̀là lóró lọ́la bí wo lọ fẹ́ sí lọ́la?
0: Hello? Tètè gbáta wà láàmú àwọn ibi iṣẹ́ kan wọ́n fẹ́ ṣe pàtí. Atáìmú máa fi dáná oúnjẹ fún wọn ẹjọ́ tètè gbé wá. Ẹ̀dẹ̀ ń pè ní ẹ̀ náà la máa ta tètè gbé wá ẹṣẹ́. Ẹṣẹ́ gan.
1: Máa
0: transfer fún yín nìsín. Ẹṣẹ́.
1: Bọ́ọ̀bọ́ọ̀bọ́. Àwọn sàbẹ̀ mi ń bọ̀ lọ́la. A mọ̀ bọ́ sọ òní gbà. Àánú ẹ̀ ṣe mi ń lẹ̀ yìí.
0: Ẹ wo.
1: Àánú ẹ̀ ṣe mi.
0: Tó bá rí bákan náà.

0: ọjọ́ bí eré ni.
1: Kò í ṣeré, ó sì jọ
0: bí ọjọ́ bí àwàdà, kò sí lára àwàdà
1: rárá. Jọ̀sí lọ́wọ́ yàn báwọn sí wàsà.
2: A pọ̀ dáadáa, ó pọ̀.
1: Lọ́kùnrin, lọ́kùnrin.
0: Ó pọ̀. Níbi tí ẹlòmíì tí ò tí ò ṣé kí sọ pé pọ̀ lákàsí dé.
1: Tó mọ̀ ọdí tí mo ṣe ń bèrè pé sírò àwọn èèyàn bẹ́ẹ̀ wà torí mo mọ̀ pọ́kùnrin wọ́n máa fẹ́ ṣe pé mi fẹ́ kí obìnrin wọ ẹnu sí mi lẹ́nu lára omi ìfẹ́ kíyàwó mi wọ ẹnu sí mi lára ọkùnrin gan máa ń ṣí pani.
0: Ọkùnrin mi ò mọ láìdáàdì.
1: Kò mọ láìdáàdì bí nǹkan ṣe.
0: Kò mọ láìdáàdì. Òun gangan fún rẹ̀ nígbà mí gan nígbà tó bá lọ bí ìyàwó rẹ̀ tí ń ṣòwò ìtí ó jẹ gan. Yóò ju ti fi ilẹ̀ lọ. Ìwọ ká sọ pé ìwọ lọ dáyàwó ẹ lóko ká tẹ pé ìwọ náà ló kó olè lórí ọlọbẹ lónìí ọjẹ ọjẹ ǹjẹkújẹ ọlọlọ lọjẹ ǹjẹkújẹ kí ló fẹ kù mọ.
1: Kí ló fẹ kù.
0: Kí ló fẹ kù mọ. Nígbẹ̀ ìgbẹ̀yìn náà òun náà ló tún máa tún sọ pé adaloko o adadikini adadikini.
1: Ìtayé bá sọ wọ́n dáná fi ń bú wọn.
0: Ìjọ mọ̀ pé téèyàn bá fẹ́ ṣe dáadáa gan ká sọ pé ìyàwó òyìnbó adaloko o ìta kan tẹnu oúnjẹ. Ká sọ pé ìyàwó ọ̀tá tẹnu oúnjẹ ẹ ń wo lọ síta ni o.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ìyàwó rẹ̀ wá ta tẹnu oúnjẹ kí ló burú nu pé owó tá a máa fi lọ rọ̀ ta
1: ká kúkú rà
0: lọ́wọ́ ìyàwó.
1: Àbí. Àbí.
0: Ó dùn mí pa nílé gbé kọ́yìn. Kò sí tó burú jù ìyàwó mi tó fi kíní kún.
1: Bẹ́ẹ̀ni.
0: Òwò tó ń ṣe á jẹ́ kó wọn ó lè fẹ́ jú.
1: Kódà òun gan ni yóò yà lórí gan láti wò pé yẹ kí dádì dádì wa ti ń fowó lẹ̀ kí wá ló fẹ́ mú tó ní dádì àwọn ọmọ jẹun.
0: Ẹlòmíì ò mọ láì da. Ẹlòmíì gbà tó bá jẹ jẹjẹjẹ tánú kíní yẹn tó bá jẹ jẹjẹ tánú ẹ á tún wá bọ́ ta tún bọ́ sáà ní àwọn ọ̀rẹ́ pé ìyá alágbájọ́ mò ń wo ṣe àmọ́ iye owó tí mo kó lé lọ́wọ́ mo dáloko mo tún fún lówó kò fún lówó ìwọ̀nba tó kó dàálẹ̀ náà ni wọ́n tó ti jẹ́ ǹjẹ́kùjẹ́.
1: A tún máa dánú ń ta.
0: O ti jẹ́ ǹjẹ́kùjẹ́.
1: Jọ amọ̀nàwó ló fẹ́ gbàrú àwọn obìnrin tí wọ́n wà núpò yìí torí.
0: Irú àwọn obìnrin
1: tí wọ́n wà ní. Àrílẹ̀ èrè àfi ń dẹ́rùbọ̀ lọ́rọ̀ ni.
0: Jẹ́ kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ látòrí àwọn ọkùnrin. Àwọn ọkùnrin tá a bá ṣe irú nǹkan yìí ẹ jẹ́ ká yí padà kí ṣe tó dáa. Nọmba wà àwa fúnra wa là ń para wa díẹ̀ díẹ̀.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Nítorí pé ká jẹ́ pé à ń fi gbogbo à ń rí gbogbo ọ̀nà láàárọ̀ ìyàwó yìí lọ́wọ́ iṣẹ́ yìí tẹ̀síwájú. Àwọn àsìkò kan ń bẹ. Tílẹ̀ lè dá lọ́dọ̀ tiwa náà.
1: Bẹ́ẹ̀ ni o, tó ṣe pé òní ó gbé wa.
0: Ní ó ti mú tí ó fi gbé wa. Ṣùgbọ́n tá a bá ti wá jẹ́ ní jẹkújẹ.
1: Ẹ jọ kí ló kù.
0: A ní bára wa dípò tá a lérò.
1: Àmì àmì.
0: So ẹ jẹ́ ká ṣàtúnṣe. Ẹ jẹ́ ká ṣàtúnṣe. Tá a bá dáyàwó wa lóko òwò. Kò pọn dandan pé lórí ta kó lẹ̀ náà.
1: La gbọ́dọ̀ jẹ.
0: Ìgbà mi gan wà gan tó jẹ́ pé bóyá tó pọ̀ jù lọ́wọ́ wa bóyá a rí owó tá a wò pé ọlọ́run adúpẹ́ o a tún lè mú change díẹ̀ ká tó fi kó fún.
1: Bẹ́ẹ̀ni
0: bóyá tún lọ fi ra nǹkan báyìí.
1: Bẹ́ẹ̀ni
0: lọ fi ra nǹkan báyìí.
1: Bẹ́ẹ̀ni
0: bí ọba tajà arajà níta.
1: Ẹlòmíì ga tiẹ̀ lu ọgbọ́n ó lè ní owó èèyàn ọ̀rẹ́ mi kan ló kó sí mi lọ́wọ́ lò ná tó bá ti lò tán kó dà padà.
0: Dà padà.
1: Bẹ́ẹ̀ okòwò tún gbòòrò sí i.
0: Bó ṣe yẹ kó rí nù. Ṣùgbọ́n àwọn àǹkọ́ rẹ̀ lọ bẹ̀ ọya jòkó ọya múgò kan múgò méjì ó tún dọ̀la ìgbà mélòó ni gbogbo nǹkan ó fi fìdí
1: jáde. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ẹ jẹ́ ká ṣàtúnṣe. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́. Tọ́ àwọn ìyá náà ta bá bára wa nírú ipò bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ká ní sùúrù. Ẹ jẹ́ ká ní sùúrù.
1: Irú sùúrù wo náà wá ni ká ní báyìí.
0: A ní sùúrù náà ni.
1: Irú sùúrù wo.
0: Ni olúkúlùkù ni Ọlọ́run fún ní ìtì ọmọ sí. Sọ mọ̀ pé Ọlọ́run èè fún wa kọjá tágbára wọ́ọ̀kà.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó bá jẹ́ pé irú wa náà ni irú ọkọ bẹ́ẹ̀ tọ́ sí náà lọ́lọ́run bá pé ká jogún ẹ̀ ìṣúrù láàbí bá gbé o.
1: Ọlọ́run tiẹ̀ ti fún wa
0: lọ́ọ́.

0: sọ̀rọ̀. Ọ̀bẹ́ni kí ló dé? Sọ̀rọ̀kí bọ̀ sẹ́ni fi kó sàbẹ́ ká
1: kí.
0: Ibi káwọn sàbẹ́ kí. Sọ kò ní láyè
1: tí. Ẹ orun yẹn ọpọ ló tutù.
0: Dádì wa gbogbo kíní náà nígbà bá yọ ọ́nbẹ̀ lé òní ayọ́ ọ́nbẹ̀ lọ́la kí ló fẹ́ kù mọ́. Dádì wa ẹ wo gbogbo nǹkan ti ṣe ó ṣeé ṣe. Bóyá kọ́ lọ́rùn orúkọ wọnú ọpọlọ rẹ̀ tó dẹ̀ yí padà.
1: Ọpọlọ ti ẹ tutu wa náà.
0: Torí dé tí wọn bá fi sùúrù bá gbé gbọ́n tí bàbá Adébó sọ ọlọ́run wa lọ rè tí gbogbo ti fi dáná ó lè lọ tú o.
1: O lè lọ tú o pàápàá pẹ̀lú àwọn tí ń kó kí
0: o lè lọ
1: tú o lè lọ tú.
0: Ẹ jẹ́ ká fi sùúrù ṣe ọlọ́wọ́ wà pẹ̀lú wa.
1: Ami ẹ ṣeun gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri ẹ̀yin tẹ̀ gbìyànjú àti pè náà ti ń rebété ẹ mọ́ bínú ojú òpó ni ibi tá a sì bára wa náà nu. Ẹ dákun ẹ̀yin bàbá wa tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ bá wà iná ẹ̀ fi ìrora yín wò ẹ mọ̀ pé gbogbo ohun tí ìyà ń tà wọ́n lọ ń rà lọ́jà ni kí èsì ìsókọ yín àtàwọn tó ń kó kiri lọ́n lọ ń dá ń bẹ̀. Ẹ dákun ẹ mọ̀jẹ̀ okòwò yóò jẹ bóyí bọ́ jà mọ́ wọn lórí wọn ó dà ọkọ yín mọ́ pé ọkọ ẹ̀ wo obìnrin tí tó ń jẹ́ bẹ̀ ọkọ rẹ̀ ló jẹ́ gbárùn. Ṣé sì mọ̀ pé ojú ti ara ilé mi ojú ò tì mí èèyàn tán lára ẹ jẹ́ ní
0: ojú àti bàbá olóyè ojú ti bàbá Adébó.
1: Ẹ dákun ẹ bá wa ṣe sùúrù ẹ bá wa ṣe sùúrù àmọ̀ pé olóyè nìyín ṣùgbọ́n ẹ ṣe sùúrù sí olóyè yín ẹ jẹ́ oyè owó lápò kẹ fi sanwó fẹ́yìn òtí ẹ̀sánwó oúnjẹ tí ẹ̀sánwó oúnjẹ àwọn tẹ́ ẹ kó wá àbí. Ẹyin mọ́mì wa náà ẹ bá wa ṣe sùúrù sí ọgbọ́n tẹ́ ẹ mọ̀ fi ṣe mọ́ra wọn bàbá Adébó ti sọ pé jí wọn lóru ẹ bá ti jí wọn lóru pé ọpọlọ sì tutù dáadáa ọrọ ò wọlé sí ọ lára ọlọrun ràn wá lọwọ ilé wo
0: yóò ṣe ti wọlé sí ọ lára bá ti fọ́ra bàbá Adébó lọpọlọ nísìnyí
1: yóò tutù ẹ ilé wo ní dàrú bẹẹ ni ọdẹ wa náà kò ní túká lágbára ọlọrun ó dàbí ọmọ ìlọrin ṣùgbọn àti ń lọ lágbára ọlọrun ní ọsẹ tó ń bọ á tún pàdé lágbára ọlọrun oṣù yìí á ra ànúgbà á rí ìsinmi ní gbogbo ọ̀nà.
0: Tọ́ ẹ̀yin ara lé àwọn ọmọ fèyí ṣe lọ́nà nu lágbára ọlọ́run á pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ orúkọ mi ò yípadà èmi náà ni Sunday ọmọ ọ̀dẹ́jọ́ bí ó tó di bàkà.
1: Mo dúpẹ́ ọlá san ni Golden Voice on Radio lọ́nà onírí àtayọ̀ ni ká fi pàdé àṣìtúnṣe ládùúrà bí lórí ètò yìí èmi àti Sunday àti ìkànnì yìí pé lágbára ọlọ́run gbogbo àwọn ọmọ tó wà ní àkàtà àwọn ajínigbé àti àwọn olùkọ́ wọn lágbára ọlọ́run ni wọ́n dé ayé àtà àlàáfíà a sì ní rírú ẹ̀ mọ́ láwùjọ wa omi àlàáfíà yóò wo orílẹ̀-èdè yìí lórí ètò ààbò lágbára ọlọ́run. Mo dúpẹ́ ọlá san ni Golden Voice on Radio lórí ìrí àtayọ̀ ni ká fi pàdé ó dàbọ̀.

0: ọ̀rọ̀ sunukun rẹ̀ ètò eléyìí ti máa ń wáyé lọ́jọ́jọ́ Monday ọjọ́ ajé báago mẹ́sàn-án alẹ́ bá ti ń rókè. Yorùbá bọ̀ wọ́n pé ìsìnwó ìkòròwò ń ta bá jìjọwò gígún ní gún o. Èmi a sì máa sọ kinní kan pé ọlọ́gbọ́n kan ò rómi ta méjì aṣọ. Kò sẹ́ni gbọ́n tán, kò sẹ́ni tó mọ̀ tán. Ẹni tó bá tọpọ́ òun lò mọ̀ tán, sínítọ̀ ń fẹ́ dọ́lọ́hun ọba ni. Ètò yìí ìpele méjì ń lópin sí gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀ wá mọ̀ ṣe wà. Ìpele àkọ́kọ́ iná ni ìpele táti mọ sun tá a fẹ́ fojú sùnùkùn wò lọ́jọ́ tó ní. Ìpele ẹlẹ́ẹ̀kejì rẹ̀ iná ni ìpele gbangba làṣáńtà níbi tí ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ti mọ́ ń tẹ́rí sí ìbéèrè. Ìbéèrè ọlọ́kan ò jọ̀kan tí ẹ̀sìn mọ́ ń ní àǹfààní àti jẹ̀bowó láti lè ṣe fàyàwó di ọmọs. Àtúntí dé bá a ṣe ń ṣe o. Àfẹ́ṣe bá a ṣe máa ń ṣe kó lè bà rí bí ti máa ń rí. Ẹ̀kí sálára ẹ̀kí sájèrò ẹ̀wí ìdílé ọ̀rọ̀ gún àga. Ẹ pa àwọn ọkùnrin ẹ̀kí sáwọn obìnrin ẹ̀kí sáwọn ọmọdé ilé ẹ pa àwọn àgbààgbà ẹ̀pẹ́ kan fà pèrè tẹ́dí o. Ọ̀rọ̀ sùnùkùn talẹ́ òní ẹ̀jẹ̀ àtòjọ fojú sùnùkùn wò ó. Ṣé ẹ ti wá nǹkan fìdílé àbí kẹ̀ ṣé ẹ ti fìdílé nǹkan kàrò sọmọdì àbí kárọ̀dì mọ́sọ ibi kí ìdí sáà ti mọ́ gbófun ni. Ẹ jà lọ sókè lọ́n nọ́mbà àbádé tààràtà ńlá wọ inú ìtòrò sùnùkùn lọ nísànsán. Ẹ mọ ìkúrò ń bẹ̀ Westside 89.3 FM à ń padà bọ̀ wá.
1: Ẹ filẹ̀ ẹ mọ ìkúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wà.
0: Ọ̀rọ̀ sùnùkùn talẹ́ òní ìrè o. Arábìnrin kan ni ó pè mí tí a sì jọ sọ̀rọ̀ yìí pọ̀ lórí ìntì ọ̀rọ̀ sùnùkùn talẹ́ òní tí ó dálé lórí o. Arábìnrin ni láti ọdún táwọn ti ń bẹ̀lẹ̀ ọkọ̀ pé ilẹ̀ ti ta sí gan ni pé àmọ́ gbogbo pa làwọn sà àwọn sì gbàdúrà sọlọ́run gbogbo ìtàn bá ní káwọn ṣe ń làwọn ṣe o. Àwọn ti jẹ jíjẹ o àwọn ti mu mímu àwọn ti rawọ́ ẹ̀bẹ̀ títí tí kọ́lọ́run fi ọmọ tí ń jèrè ìgbéyàwó kò fi sáàárín àwọn títí tí àmọ́ ọdún yìí lọ ọdún gbà ń yí lùgbà pé àwọn sì ka ọdún méje papọ̀ ṣùgbọ́n tí ò sí nǹkan kan wọn gbọ́ pa bẹ́ẹ̀ ni wọn gbọ́ pò ilé ọkọ̀ ni ilé tó ti ń dùn tẹ́lẹ̀ díẹ̀ díẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìwọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni kan tọ̀ kọ́lọ́run ó mọ̀ bu ẹni tí ò dá sí ayọ̀ wa mo ibà mi. Arábìnrin yìí ni lẹ́yìn ọdún méje táwọn ṣe ìgbéyàwó tán pé ọkọ àwọn eléyìí tí o ti ń mọ̀ fáwọn tẹ́lẹ̀ understanding husband àwọn náà ti wá bẹ̀rẹ̀ sí ní ṣìwàwò wọ́n ti ń ṣẹṣẹ̀ gbé oríṣiríṣi ẹjọ́ ìjà ni àwọn ọmọ kojú nílé lójoojúmọ́ ayé o. Ni tó fi tó mọ́ ẹni tí ó jẹ́ ìyá ọkọ gangan gan pé ẹni ajá ti ń rí ni tẹ́lẹ̀ ti ń jùrù tó wá délé ti ń rí ni ti ń gbó ẹ̀rí pé nǹkan ti ṣe. Wọ́n ní ìyọkọ àwọn ó wá ti bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni kórìíra àwọn tí irú rẹ̀ sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé ìgbé àlàáfíà ni àwọn ọmọ ń gbé nígbàkúgbà bí lóòrèkóòrè tí mọ̀mọ́ bá wà kí wọn. Onítọ̀ lẹ́yìn ìgbà díẹ̀ ẹni ni ẹni bí ẹni kan èèyàn bí èèyàn kan ta àwọn lólobó pé ọkọ yín ó ti ṣe báyìí ó síta ó fárábìnrin kan lóyún ẹ dákun ẹ mọ́ pé mi mo sọ o. Wọ́n ní kódà ẹni tó ta àwọn lólobó yìí inú fámìlì ọkọ àwọn gangan iná ni inú gbé wà. oni oro n sese wa make sense I wa n jo bi opolo die die pe ah abi ntori mo ti oko se ni se n se gbogbo ni se n wu owo kowo ninu ile tori gbogbo bo se n lo yi oni kayefi lo je fohun abi ntori be ina ni iyo oko se n wu wa tin wu ntori won ti mo pe entin benta o ti yun o wa deni ti o mo se mo bo n ba gbe gba won o mo gbe bo n ba gba wo ohun o mo gbe gbogbo to n ba se patapata ikanra ni mo n ba de lara won ni igba to n gboro yi ohun o le jaja na sita ko mo ba fi gigojo olore to so eni to so oro o lo n sa n wo ohun wa bi asiri oro no se tuje le n keso n lowo oni ko pe ko jina lo ri anfani lanla kan bi oko ohun se nwe to wo ba luwe lo laaro ojo yi ni na won ba mu fonu re o ni ohun ba bere si ni tu oni be ni ohun ti ri asiri orisirisi chati laarin arabirin ti won pe oko ohun fun loyun yi atoko ohun gangan koda won so awon oro ko ba kun gbe sibe to je pe o bomi loju ohun gburugburu bayi ni amo won le ke ohun fi se so nu eku sa ti ra ri daju pe oko ti fun yan loyun oni oko ohun si lo bi se lojo ojo na ohun o so kankan oni igba to do lowo osan ohun ba gbera o ohun ba lo sodo yo oko nigba to si je pe ilu kan na ni won jijo ngbe nigba to n dodo yo oko ohun kunle ohun si be won bi pe kan jo kan dakun gbogbo ohun ti ohun ba se fun won kan fi ya olohun laro ohun kan taro ohun sin lohun kan mo binu ani yo oko ni ose mi o ose mi ara re ni ko be ani iya sa n se bakan bakan ani lati bi ijo meta isi ni ara awon ti ya lara awon o ya daada ni amo o mo nti o fa ni o nba wo pe ko n fi ese kan de ibi ti won ti n ta ogun to n ti mo n saba ra ogun nigba to n dibe to n salaye bi se n se ohun ninu eni ti n be nbe ba pe leyin igba to kuro lodo yo oko tan ni eni ti ohun ba ni ba awon ologun to ba no ba ni awon nkan te so le madam ojo wo le se nkan osun yin gbeyin o lo n ba rerin ebe mo wa awon eleyi nkan osun ke nkan osun mi o le o ko le jo ko se jo o mo n se lore kore won o wa nkan osun mi o ki se nkan osun mi o sonu no ba ni o da amo ka ba le ri eri daju daju e lo se awon idanwo ara yi ni lo ba ko wi fun o ba si gba lab lo lojo kan ina ojo kan ta se ritu ojo kan ina lo gbera lo sodo iye oko lati be o dari sibi ti mo tin rogun nitori pe o wo para awon oya boya ba in lo fesi ibe na ti ko wi le lowo pe ko lo le yi se idanwo ara iboyo niba abi boyo loyun mejeji ina ni pe ko lo le se o ngba to si debi ti o ti lo se test ohun ngba ti won gbe si le lowo esi pe o ti ri oyun ose mefa ini won fun kayefi nla indile yi o ta ngba to dele inu re dun pe lasiko yi lo n o ri bi joko daada gbogbo ti n fejumo ohun ti n dumo ohun ru mo ohun ru nile oko ohun mo ohun

0: Ta ni nbẹ nbẹ o?
1: Ọ̀rọ̀ Sanukun.
0: Ojú Sanukun la fi ń wò.
1: Adeleke Sùnìyá Látàmúlòkò.
0: Adeleke Sùnìyá Látàmúlòkò. Ẹ parí òwe yìí fún mi. Ọdẹ tí ò mẹ́ran délé.
1: Má?
0: Ọdẹ tí ò mẹ́ran délé.
1: Ìyàwó rẹ̀ ń kọ́ bí ẹ ṣe máa ń yìnbọn.
0: Ṣé ẹ̀jẹ̀bú wa rí lórí ètò?
1: Bẹ́ẹ̀ni
0: mà. Ẹ̀dá ẹ ti tún jẹ tòní. Ọdẹ tí ò mẹ́ran délé lóbìnrin rẹ̀ àbí láyà rẹ̀ ń kọ́ bá a ṣe ń yìnbọn ní ẹ̀wá lè yìn báyìí tẹ́ yìn báyìí tẹ́ kàn ṣe báyìí. Ẹ ṣeun.

0: Hello, Tani Bembe.
1: Ọ̀rọ̀ sunukun.
0: Ojú sunukun la fi ń wò ó.
1: John láti onírèké.
0: John láti onírèké.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé mo ti gbóhùn yín tẹ́lẹ̀ lónìí?
1: Ara wa.
0: A ti gbóhùn ara wa lónìí.
1: Ara.
0: Ọjà.
1: Mo dẹ̀ sọ, mo sọ nípa ìmúdẹ́dẹ́ mi jẹ́ tí mo sọ pé máa yẹ̀ wò.
0: Èmi ò rí ibi tí mo ti jẹ yín lẹ́bùn ògbàdá jọ́ọ̀nù kó má lọ jọ́jọ́ tí mo ní ẹ̀ gba ẹ̀bùn tẹ́ ẹ ní mo sun yín síwájú. Ok, ìbéèrè yín. Ẹ parí òwe yìí.
1: Ẹ má wọrí.
0: Ẹ dákun bá a bá fẹ́ pè wọlé, ẹ mọ́ pè wọlé kẹ sọ pé ká mọ́ wọ̀rí o. Bẹ́ẹ̀ bá fẹ́ pè, ẹ mọ́ wulẹ̀ pè, nítorí pé tẹ́ ẹ bá ti pè wọlé, a fẹ́ bèrè bèrè lọ́wọ́ yín ni. Ẹ̀yin ìsìnkọ́lẹ̀ kọ́ wa nírú bèrè ta fẹ́ bèrè lọ́wọ́ yín, ìbéèrè tó bá wà níwájú wa là á bèrè. Bó bá jẹ́ kẹ parí òwe, bó bá sì jọ́rọ̀ Yorùbá kan la fẹ́ bèrè túmọ̀ rẹ̀, iná là á sì bèrè. Ta ni ń bẹ lójú òpó?

0: ani bembe
1: ara sunukun
0: oju sunukun la fin wo
1: ara mi raye wole yen ya da sala
0: ah mi se ti gbohun oda
1: raye wole ni se ri number ti wa wa wa nbe yen ma gbe mara won
0: gbogbe la ngbe
1: lopolopo npo ti
0: gbogbe la ngbe
1: ni jebe na pe si alagida ba se be ni e ti sanu mi lekan boya e tun ra nu mi se bayi
0: won oda o ye pari owe yi
1: ja eko la nko na lo ko ni ai ma ye ka te yan mo ti mo ti mo na bayi
0: oda yoruba ni eni to segbon re ni o ko ma buro re lowo
1: ori nigba ti e ko le wo bo se ba se ko se tin egbon re
0: ma nko eyin teyan ba ni pe keyan tu pe oke kini tu mo re o ma buro ko ma buro dani ko le ma wo bo se ehn amo ni bi o ba se npari re eni to sin egbon re ni o ko ma buro re dani
1: ko le ri bo se se egbon re tori ngba ti e na
0: se ero ti owe to so pe pasan ta fi na iyale
1: papa ta fi na iyale
0: lori aja fun yawo
1: fun iyawo
0: ehn ta ba fe pa owe to jo awon pe eni to fe sin egbon re o eni ti o sin egbon re o ko gbianjo ati maburo re dani o
1: tori
0: ba se so ni
1: ba se so
0: na la se so la ya na bo se de egba tori ba se so ni la se so la
1: la se se la
0: bo na ba re bi agbare aburo se nu osin wo ko ni da so bo la
1: e se ju be lo
0: e
1: se won e a ka ko ni se
0: e
1: se na ni
0: e se won
1: la yi wa da sa e se
0: Eja agbe kansa. Hello.
2: Hello, ekale o.
0: Ekale.
2: Ibrahim lati je tutu ni o.
0: Oda Ibrahim e ti wole pada.
2: Oje ni o.
0: Oda. Kini Yoruba npe ni abon?
2: Abon.
0: Eh.
2: Eyin ti o ti pon.
0: E ti je bo ese we patewo funra yin eja kase to nle. Baba wojo ago a ri pe to ago mewa ti ku seju perete emi fe mo nla dugo fada mi oni o se olobe se gbogbo yin te ba fi fe ja dupe lowo yin e se ngo e ku a fi fe je ife wa le ni awa ko la nra kaadi pe te fi n pe wa ni le se wa kanga agbon magbe west radio 89.3 fm adupe amo lori gbogbo eyin te si dapo mo wa lori ikanni ibanidore Facebook te fi àríwísí yin ìmọ̀lára yin sọwọ́ adúpẹ́ o adúpẹ́ pẹ́ òkun pẹ̀lú. Ọjọ́ mẹ́jọ òní látún pàdé láyọ̀ àti àlàáfíà lágbá ọlọ́run ọba ọlọ́run ọba ó sọ wa. Yóò sọ wa dìgbà náà yóò sì sọ wa jùgbà náà lọ bago mẹ́sàn-án bá ti ń roke lọ́jọ́ Monday ọjọ́ ajé tí ń bọ̀ wá ẹ̀tún pàdé wà lórí ètò ọ̀rọ̀ sùnùkùn. Ẹ mọ̀ pé àní la pópó ká mọ́kànlé bẹ́ẹ̀ sì ni àní tọ̀nà gàràgà ká mọ́kànjá ń bẹ́ẹ̀ bó ti wò ká agbáwòrán gẹ̀gẹ̀gẹ̀ tó padà gbé kábì kan náà ni. Ọ̀làyẹ̀mí làwà ń ló kọ́ mi ṣásíkò máma fúnra ẹ̀ tuntun ní ọ̀ṣàrà ní agánná ni o torí ní tó bá tuntun tó ṣàrà tó tún gẹ́rẹ́ náà ń pè ní ṣásíkò ó dàárọ̀ o oorun ayọ̀ là ó sùn.
3: The program you just listened to is a repeat broadcast. Thank you for listening. God bless you.

lálẹ́yé ibi tá ń lọ òjìn ẹ ṣùgbọ́n àwọn ọ̀nà kọ̀ọ̀kan tá a mọ yà mọ́ra wọn tá a mọ pẹ́ kọ́nà tá a mọ pẹ́ kọ̀rọ̀ mọ́ra wọn òní ò fẹ́ jẹ́ kíkiní ọ̀hún dàbí pé yóò fẹ́ lọ́jà díẹ̀ lálẹ́ yìí ṣùgbọ́n ẹ mọ́ mi kàn ẹ fọkàn balẹ̀ ẹyin gbogbo ẹ̀ nítorí yín náà ni. Lórí ìta ń bá lọ lórí ètò yìí ṣe mọ̀ pé abala tá a wà rẹ̀ lọ láti ibi tá a ti ń gbé wò látọ̀sẹ̀ tó lọ ìyún oṣù tó lọ tá a ti bẹ̀rẹ̀ rẹ̀. Òun láti débi ọdún òbílẹ̀ àwọn ọdún òbílẹ̀ tá a ṣe ńlẹ̀ Yorùbá la sì mú lọ́kọ̀ kejì lẹ́sẹẹsẹ báhun a sì ti ṣàlàyé àwọn kan sẹ́yìn. Lórí ètò yìí oríṣiríṣi nǹkan tá a ṣe ńlẹ̀ Yorùbá la ti gbéyẹ̀wò àṣà àgbéyàwó bọ́kọ àtayá ti mojú ara wọn tọ́lárinà ó yẹ̀bá bí a ti lásà àsìnkúdà ń sì kúdàkúdà àyà sì ń bẹ gbogbo ẹ̀ báwọn láti kódà bó ti ń sọ ọmọ ló kọ́ndílé kọ̀ọ̀kan tó ń ti dáwọn àwọn ènìyàn àwọn ẹbí tí wọ́n kọ̀ọ̀kan mọ wòye rẹ̀ kó tó di pọ́ fọmọ ló kọ́ a ti gbéyẹ̀wò a ti ṣètò a ti ṣe àwọn ohun tó pọ̀ púpọ̀ lórí àṣà àti ṣe wá ńlẹ̀ Yorùbá oge ṣíṣe gan ti mẹ́nubà. Ìwọ ọmọlúàbí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kò gbẹ́yìn nínú ta ti mẹ́nuba. Àwọn oúnjẹ ìbílẹ̀ tó jẹ́ oúnjẹ abínibí ìwọ oúnjẹ ìbílẹ̀ tó jẹ́ pà á máa ń jẹ láyé ìgbà náà tó ti ń di ohun ọ̀gbàgbé ẹ ti mọ̀ ẹ̀yin ti mẹ́nuba bí èkúrú bí kéńgbé àkà bí ìsẹ̀kẹ́ olóòró bí ẹ̀wà alámúlúkẹ bí ègbú àtẹ̀wà ẹ̀yọ bí dùndú àtẹ̀pọ̀ gbogbo ẹ̀ láti mẹ́nuba lórí ètò yìí. Àwọn tí ọwọ́ gan àti mẹ́nuba ìpolówó ọjà gan àti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ètò òṣèlú àti yànnàn náà bá a ti ń ṣèlú lẹ̀ Yorùbá láti agboolé kan téèyàn ní baálẹ̀ àti inú ilé ẹni tí baálé ẹni ń wà kó tó di pé àpò lọ́dọ̀ baálẹ̀ tá a fifi tá a tẹ̀dé jẹ́jẹ́jẹ́ tá a sì kan ọ̀dọ́ ọba kó tó di páǹkan ọ̀dọ́ gómìnà léyìí tí àṣà àgbàlódé ṣẹ̀ṣẹ̀ gbé oní gómìnà àtàlàrẹ́ dé gbogbo ẹ̀ láti ṣàlàyé lórí ètò yìí ṣùgbọ́n èétà ń gbéyẹ̀wò lọ́wọ́ yìí ni ọdún òbílẹ̀ ńlẹ̀ Yorùbá àwọn ọdún òbílẹ̀ a sì ti mẹ́nuba wọn kan ṣùgbọ́n lálẹ́ yìí òṣogbo òun là ń lọ lálẹ́ yìí o ọdún òbílẹ̀ ọ̀sun òṣogbo ẹ̀yin òun láà mẹ́nuba lórí ètò lálẹ́ yìí gbogbo ẹ̀yàn ọmọ òṣogbo òròkè àsálà ó yẹ wá nǹkan fìdílé nǹkan kẹ́ ẹ sáré wá gbọ́ wìrìnwìrìn lẹ́nu ojú ọlọ́run lórí ìtàn ìtànlú yín tó ń ti bí ọdún ọ̀sùn òṣogbo bó ti di ń tẹ̀ ń bọ lọ́dọọdún ó yà ẹ̀wá nǹkan fìdílé ẹ̀já jọ̀gbádùn ètò lálẹ́ yìí.

kábíyè sí ní àní òsàn tí fọ́ wí ètò ń kí ó ti tó náà bá ń sàn tí fọ́ wí já mọ̀ntà ṣe dákùn ràn náà nǹkan lè ha. Bàbá aláwo pé bàbá kábíyèsí ẹ ní sùúrù ifá fọ wọn sì fọ rere àwọn olóyè inú wọn náà ń dùn díẹ ojú wọn tún ká díẹ pé àdúpẹ ifá ti fọre wọn ní ifá fọre ọkàn kábíyèsí náà kọkọ balẹ ránpẹ fún ìṣẹjú díẹ pé àdúpẹ nígbà ifá ti fọre òun ọnà àbáyọ ti ń dé nígbà ifá sọrọ ifá sọ fún wọn pé wọn bú ọ nílùú tí wọn wà ọhún wọn sì wá lu ibòmíì lọ nílùú ibòmíhun ni wọn lọ tẹdó sí. Ní kété tí kábíyèsí gbọ́ yìí ọba bá ránṣẹ́ pé àwọn ọdẹ akínkanjú pé ọ̀dà ẹ bá ránṣẹ́ pa àwọn ọdẹ ìlú tí ifá sọ yìí kí wọ́n bá ń wá ibi táàtì ibòmíì táàtì lọ tẹ̀dó sí ká bá ń wà. Lára ọdẹ tí ọdẹ kan wà tó jẹ́ akínkanjú òpójú ọdẹ wọ́n pè ní ogun tìmẹ́yìn. Ogun tìmẹ́yìn yìí akínkanjú akọni ọdẹ alágbára ẹ̀dá ni. Ọdẹ tí bọdẹ ẹgbẹ́ lẹ́rù ọdẹ tí kó jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ bá ọdẹ ẹgbẹ́ o ni ogun tìmẹ́yìn yìí o. Wọ́n ní kábíyèsí kẹjọ́ rò fún pé ogun tìmẹ́yìn báyìí báyìí mọ̀ ní èyí tí fámọ̀ sọ rèé ogun tìmẹ́yìn gẹ́gẹ́ bí akínkanjú ọdẹ alágbára ọdẹ tí èé fòjà tí èé bẹ̀rù tó jẹ́ akínkanjú ẹ̀dá tó sì lóhun àmúṣagbára ilẹ̀ yorùbá ó ní kò sí kú tí wọ́n pàgbà ká ní bá po lórí ẹ̀ ń bẹ́ ó ní kò síbi tí ó ní ọmọ ọ̀lẹ́ nìkan láyè ògbà ibi gbogbo ní gbalágbára ó ní kábíyèsí mo sì lérí fún yín wọn lọ wọn sì wá bí tẹ́ ẹ sọ ìkàn. Ó dá kò burú àwọn alálẹ̀ ó sìn ọ́ lọ wọ́n gúnrẹ fún ọ́ lọ rẹ̀ ó bọ̀ rẹ̀ alálẹ̀ ó sìn ọ́ lọ ó sì rí o. Ògún tìmẹ́yìn bá gbéra o. Ó wá ibi tí wọ́n pé ibi tí fa sọ fún ọ ẹ̀pọ̀ ń lu ẹ̀lọ tẹ̀dó bòmíì ó wá bí ilẹ̀ ti lójú táwọn àtàwọn aráàlú rẹ̀ tí wọ́n lè tẹ̀dó sí ó wá bẹ̀ lọ. Ó rìn nínú igbó ó wá gbogbo igbó káàkiri ó kà wọ odò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ nígbà ó ń wo bẹ̀ ó wo pé àwọn odò eléyìí ò ní pa ẹgbẹ́ ó rìn ó tẹ̀ wájú nù rìn àjò rẹ̀. Ìgbà ó yá ó débì kan níbi odò tó tóbi gan obẹ̀ odò ọ̀hún fẹjú púpọ̀ nǹkan sì tutù gbogbo ilẹ̀ tutù títí sí bẹ̀ gbogbo nǹkan tutù tó jẹ́ minimini gbogbo àlàáfíà atẹ́gùn àlàáfíà fẹsẹ̀ la òun náà rí afẹ́fẹ́ ọ̀hún pé ibi yìí dá ibi yìí tẹ́jú ibi yìí ó gbà wá àwọn èèyàn àwọn ìlú bíbí ń bá kó wọn dé kò ní sí láàbù mọ̀ torí afẹ́fẹ́ tí ń fẹ́ sí mi láti inú odò agbalúgbú omi yìí báwọn èèyàn mi bá débí wọn ò ní lọ́là sí omi bẹ́ẹ̀ afẹ́fẹ́ tútù oní ọmọ fẹ́ sí wọn. Ló bá gbéra padà sínú ìlú rẹ̀ láti lọ sọ fún ọba láàróyè pé òun ti débì kan o. Ìta ń wá náà nù kò burú ẹ̀já lọ. Ìfákù ti sọ fún wa pé kápò ń lùlù wa pé ọ̀nà àbáyọ náà nù ká lọ tẹ̀dó sílùú ibòmíì. Ní ogun tìmẹ́yìn ló bá kó gbogbo wọn àti kábíyèsí o àtàwọn aráàlú o wọ́n dìgbà wọ́n dagbò wọ́n kálukú mú un tó lè mú ẹni tí ó so ọmọ rẹ̀ méjì ká ẹni tí ó so mọ́rùn ẹni tí ó gbágbọ́n rẹ̀ ò rí ẹni tí ó ká ẹni tiẹ̀ apẹ̀rẹ̀ òun kálukú sàdí tiẹ̀ bó ti yóò dí níwọ̀ntúnwọ̀nsí tí yóò fi di pé yóò lè rìn kán mọ́ ń kíá tí ò ní di pé kiní ọ̀hún ó máa mú un dádúró lẹ́yìn àmì nǹkan kan òun kálukú dìgbà dagbọ́n rẹ̀ níwọ̀ntúnwọ̀nsí. Wọ́n sì fìlú ọ̀hún lẹ̀ wọ́n kọjá lọ sílùú ibòmíì tí wọ́n fẹ́ lọ tẹ̀dó sí. Nígbà tí wọ́n ń lọ wọ́n kọ́kọ́ débì kan ibi wọ́n kọ́kọ́

ohun tí wọ́n wá àwọn fúlàní ọ̀hún gbà wọ́n pé àwọn tí wọ́n ń dán lọ́wọ́ yìí a mà sí rí nǹkan ṣe ná bá pẹran a kò gbọ́njà wọn ni a ṣẹ́gun lọ bá wọn nígbà bá gbabẹ náà agbára àwọn èèpọ̀ sí ni a ṣẹ́gun gbogbo àwọn yóò bá ni lákòókò ìgbà náà. wọ́n ní iná bá gbéra o bí tàn ti fi balẹ̀ ipa àwọn àtìláwí bá gbéra pé àwọn ń lọ sọ́dọ̀ àwọn oṣù ogbó tó tẹ̀dó sẹ́gbẹ̀ẹ́ omi ọ̀sùn yìí ní kété tí ogun ti mẹ́yìn akọni ọdẹ yìí tó gbọ́ bẹ́ẹ̀ ogun ti mẹ́yìn òsèmẹ́ ní kò sẹ́méjì ti ṣe wọ́n wàá kógun jàlú wa ọ̀sùn ti ṣèlérí fún wa pé wọ́n mọ dáàbò bò wá ọ̀sùn ní kò ní sí láburú ó ní òní sí kankan tí ó ṣe wá kó tó de kógun ìwọlé dé gbogbo fìrìfìrì gbogbo ohun tá a ti ń fetí kọ́ yìí ìjáfara léwu o torí pásọ̀ òfura pánsájáná àjẹ́ òfura àjádì bọ́ọ̀lì ò bá fura o lè ní oko ìfura sì rẹ̀ ó ń lo oògùn àgbà ògùn tì mẹ́yìn bá gbéra ó kọjá lọ sí ìsàlẹ̀ odò lọ́dọ̀ ọ̀sùn ìwọ́ wọnú ògùn tì mẹ́yìn tó sì jẹ́ alágbára ọdẹ akínkanjú ẹ̀dá ọ̀sùn pé ọdẹ èyí ti ṣe o tó wá bá lálejò ó kí ọ̀sùn ó ṣàlàyé ní tó fẹ́ pé ọ̀sùn gbà wá o wọ́n ní àwọn àtìláwí yìí wọ́n kó ogun bọ̀ nínú ìlú ọ̀dọ̀ wa hàn án ó sì ti ṣèlérí fún wa ó pé kò ní sí láburú tí ó ṣẹlẹ̀ sí wa ó ní ogun ò ní jà wá ọlẹ́yẹ ò mọ ké bí ẹyẹ okú ò mọ ké bí eku ọmọ èèyàn ó fọhùn bí ọmọ èèyàn àwọn kan ní tí ń kọgun bọ̀ yìí wọn lọ́sùn bá ní ìtí ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ yìí kò tó wọn àáyà dábẹ́ ìwọ mọ́ ọ lọ kò sí láburú ogun ti mẹ́yìn wọ̀ pé ńgbà tọ́sùn ti ní ò sí láburú kò sí láburú náà nu lọ́tùmú ti mẹ́yìn ogun ti mẹ́yìn tó jẹ́ akínkanjú ọdẹ yìí ti mẹ́yìn ló bá búrò lálẹ́ odò ó padà lọ sínú ìlú pé ọ̀sùn ti pé ò sí láburú pé àfọkàn balẹ̀ o ní kété tí ogun ti mẹ́yìn kú ò ní ọ̀dọ̀ ọ̀sùn ìtàn fi yé wa pé ọ̀sùn yíra padà ló bá de arẹwà obìnrin tó pọ́n bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ ó pọ́n látòkè délẹ̀ tínú rẹ̀ ṣe lólóló wọ́n ní bí èèyàn bá rí ọmọbìnrin dáa bí egbe wọ́n ní ọ̀sùn yí padà di arẹwà obìnrin tó jẹ́ pé bí ojú kan bá rí báyìí yóò dàbí kéèyàn lẹ ojú ọ̀hún mọ́ láà níbi tí ó rẹwà dé tó jẹ́ pé ojú òfẹ́ ẹ̀ pé ń ránṣẹ́ ràn wíwọ́ níbi tí èèyàn ó tẹjúmọ́ dé pé sọmọ ló sì dáa tó yìí bẹ́lẹ̀ yóò bá jáya ẹni akúkú jálì ẹ ni wọ́n ní ọ̀sùn yíra padà di arẹwà obìnrin pẹ̀lú oorun lólóló lórí rẹ̀ lọ̀sùn bá gbé igba oúnjẹ kan dání ó gbé rù wọ́n ní lọ̀sùn bá yíra padà o nígbà ó yíra padà níbo gan ló lọ kí ló fẹ́ fún oúnjẹ ṣe gan mò ń bọ̀ náà. nígbà ọ̀sùn yíra padà ọ̀sùn kọjá lọ sí ibi tí àwọn tó ń kógun bọ̀ àwọn àtìláwí ibi wọ́n dé tán ti dé dúró tán ti ń sinmi ibẹ̀ ló lọ pẹ̀lú oúnjẹ lọ́wọ́ wọ́n ní lọ̀sùn bá ń polówó oúnjẹ wọ́n ní bọ́n ti tajú kán tán rí báyìí ń pe ṣé èèyàn ló rẹwà tó báyìí wọ́n ní ojú wọn ò fẹ́ lọ mọ́ pé ń wò pé eléyìí rẹwà á pọ̀ wọ́n ní iná bá pèpé gbogbo ohun tóun tà láàbọ̀ rà lónìí wọ́n ní iná bá gba oúnjẹ lọ́wọ́ ọ̀sùn wọ́n kó gbogbo ohun ìjà wọn lẹ̀ iná bá bẹ̀rẹ̀ sí tú oúnjẹ ló ń kálukú bá ń bu oúnjẹ jẹ àṣé oúnjẹ tọ̀sùn tà fún wọn àsóúnjẹ onímọ̀jèlé ni mọ̀jèlé wà nù ọ̀jẹ̀hún gbogbo àwọn ikọ̀ ológun tí wọ́n fẹ́ lọ kógun ja ìlú òṣogbo ìyún òṣogbo wọ́n ti jẹ oúnjẹ mọ̀jèlé tí ọ̀sùn kiri lọ rèé o tí wọ́n fi di pé wọ́n gbé kurujẹ lọ́wọ́ ẹ̀bọra wọ́n sì jáde láyé láì lo ohun ìjà kankan oúnjẹ lásán àti arẹwà obìnrin tó fojú rí o ni ọ̀sùn fi ṣẹ́gun wọn nígbà náà ọ̀sùn sì ṣẹ́gun wọn àwọn ará òṣogbo wọ́n sì lọ dúpẹ́ t
tilu tijo ti fan ona lo fi dupe lowo osun osogbo osun osogbo si so fun wa pe nte se fun mi ni pe ke kan ma bo mi lodo odun won si gba be pe awon mo se be awon si mo bo osun osogbo lodo odun nigbe yi mi ba won ba tin bo so mo da abobo won gbogbo n to ba si tin toro yo si ma fun won sugbon nkan soso to pe kan mo si na ni pe kan ma bo ohun lodo odun won si gba be bi o ti de pe won bo osun nilu osogbo awon ara osogbo kiti do ni olorun e o se wa ri fitila kan be bi won ba ti fe bodun osun osogbo fitila lagbara kan be ti won ma nlo oloju meredinlogun ni fitila yi eje nsare fun yin tan fitila yi na fitila oloju meredinlogun yi e mo gbagbe pe ode alagbara kan ta ti nsoro re bo lati sese bere ogun ti meyin ode ni opoju ode ti bode egbe leru lape o se wa ri ogun ti meyin yi o na lo tun so de lo bi ti ma se gege bi ise re o so de lo nu gbo kiji kiji a ti ti dododododo aye ayo kogun le kere bo ti ya ke mo to ro ti wonu gbo kiji kiji gbo alagbara igbo eru jeje sugbon tori ipo na je akoni akikanju okunrin to ni nkan musagbara le yoruba ngbo ore debi kan ori awon awon inu gbo nibe won ti sajoyo tan dawo odunu ti won se njo ti won yo ibi to ti dawo odunu lo ti taju kan ri fitila tatan yi fitila oloju meredinlogun tawon awon inu gbo tan ngbo wo ti ri pe fitila yi ah fitila alagbara ni o je o gege bi akoni lo ba so won pe edakun e fun mi fitila yi o won na ti kokon fariga ewo akoko ite nlo eje nsare mo papapa won na kokon fariga pe awon o ni gbe kini fun obo ba lemi ara re lo o je won ba ti e lo tori ipo ja kikanju ode te kan se ode be to si je pe awon baba nla baba re se eyan buruku a ba n foju re danrin imu o in ta ba se fun o won ni sugbon obo ti beyin e so de to kan le gba ba un aseyin wa aseyin bo won pada gbe fitila oloju meredinlogun ile lo to si so fun pe ko ma ri pe ohun bo lodo odun o o se gba be fitila oloju meredinlogun yi na won ma n bo lodo odun gege bi won ti pe kan ma bo osun lodo odun te ba wa doju bo osun lone bi mo tin soro ile oju bo osun osogbo gbogbo osaleri o gbogbo osaleri loju bo ohun tori gege bi tan ti fiye wa nigba tawon orumole ti won bo lati kodi orun wa sile aye to a gbogbo awon orisa kanjo wa oju bo won e ri ni bi osun osogbo se wa ri kini kan wa bi sawo tawon olosun fi mo n pe osun lakoko tan ba so du osun ti won ma maybe saworo bayi e mo ke bi baba fati ni roke fa lowo e ti fi mo nka odu oju fati fi mo ti se opele oni bo ti won o ti ye awon ti o ye e be na la won ti mo npe ri osun oni kankan tan mo maybe saworo te mo fi pori osun ajana pe kini ohun bi saworo bayi ni won ti ya kini osun le lori bayi amo dun olohun dundun bi gworogworo bi saworo ajani ose meji ona se fi sodun osun lara igba koko to ba sodun osun won kokon se iwo popo nibe won ti wo popo won wo gbogbo luyika won mo ya si mimo won lo gbogbo ilu awon ona to wo lu to fi mo afin ata oja si igbo osun gbogbo e ni won wo ti won mo se iwe si mimo ya si mimo ati yo osun ati baba osun to fi mo aworo oni won se to kini ti won si mo ya lu si mimo mimo won mo fo lu mo be ni leyin ojo keta leyin ojo meta ni won tan atupa iyun fitila oloju merindinlogun ti mo so pe ogun ti meyin gba lowo awon win fitila oloju merindinlogun leyin ojo meta ni won tan laarin ago meje irole si ago meje owuro oni won fi tan laafin afin kabiyesi won
ati kabiyesi ata oja ati awon aya re to fi mo won to fi mo baba lawo won ojoji en fitila oloju mendilogun yi won ojoji ka le meta loju gogo ilu ninu afin kabiyesi lara awon eto tan mo nse ni bi ayeye odun osun mo nso ngo be na ni won to se ibori ade ni be won ti ko gbogbo awon ade awon oba to ti je nilu osogbo won ko le won si fi wure ko de pe ata oje o wa nbe arugba yeye ati ye olorisa ni won gba nbe to ni kaluko si wure fun fi gba ibukun ki wa la npe larugba arugba ni omedan ti o ti ibalaga ti e mokun e oni won gbe ebo orisa yo gbe ru sinu gba on lo je bi alarina laari osa osun ati awon eniyan se wa ila koko ti arugba ba nrugba yi ko gbodo kose ewo ni tori itan ati wadi fiye wa ko bo ba kose laburu osele nkan buku ni ko gbodo kose se wa ri ojo ase ka gbo odun osun yi gbogbo awon eyan won wa lati ilu ati bi o ba wu ojo ase kagba ni won gbe igba apese yi ni won gbe lo soju bo so gangan ni be ton kaluko ti mo wure ti won si mo gba omi osun lati fi toronti oni kaluko ba fe loju bo so gangan bi won ti sere o ti won si nbodu osun osogbo ikan gan ti e fi ye wa pe lakoko gba kan lodun 1950 kan denu kole ninu gbo osun awon eyan o se bo ti ye kan se mo won o bo osun to se ye kan bo mo ewo ni ke eyan peja ninu odu osun awon eyan ngba na won se won gbe igbese won si dekun bi bo osun lo ni kaloko ba nse ewo won si lo npeja ninu odu na awon eyan to ngegi nbe to je pe ewo osun ni ko to wa di pe arabirin ebo alawo fufu kan wa lodun na lohun ebo alawo fufu ya ti lu austria lo ti wa Susan Wenger lo ko re nigba te ebo ide ebo awon na pada npe ni adun ni olorisa ebo alawo fufu yin lo wa to si pe a ko je o ma ri be ati ran lowo won ati ata oja ilu osogbo ilu osogbo ati awon ara ilu na pawo po na se dekun iwa abaje na ti kini ohun fi jarodo to si se bo se je kan ma se lo nilu osun osogbo odun osun osogbo yi bi won ba ti nse orisirisi awon eyan ni ma nlo be mo je woli mo je afa amo awon afa mi amo nlo be awon woli mi amo nlo be awon alawo fufu atalawo dudu o kaluku amo nlo be ti won si toro kan ti o fun won elomi to ba toro kan lodun yi ngo ba dodun ti bo yo wa dupe tori yo ba gbagbo pe iriju olodumare la won na bi tan se ri lori odun osun osogbo nu o lodo odun na ma nbo ati fitila oloju mendilogun ti o puti meyin to gba lowo awon inu ogbo awon ara osun ogbo gege bi osun bo ti pe lojo kini anangba won fokoko aro re pe eyin ara osun ogbo e si ti fo gbogbo okoko aro mi ina fi di osogbo tan sora awon do ni oloni o ayeye ibile ayeye odun osun osogbo be mo tin bo titi do ni oloni nilu osun osogbo nu.